inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹ̀ mí. Àmì.

L'adjo tout de yomba du ni koni kan. Amba mi ande grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ọba mi tó tó fẹ́ pẹ̀rẹ̀ pẹ́ mi kí lẹ́kẹ́ fi ọwọ́ kí ni ká fi ọ ṣe gbogbo ẹlẹ́kẹ́ ọgọ́gọ́gọ́gọ́. Bí ètò yìí ṣe gbéra lọ ti mọ̀ wípé olíire pásítọ̀ Fọ́kẹ́ Yemẹ́nẹ̀ bàbá Lábíyẹmẹ́ ti dé sí orí afẹ́fẹ́. Lẹ́ni ọjọ́ Tuesday ṣò ní parapamọ́ jẹ́ ọ níyà o. Màmá ẹ̀ nídìbò pè ní májẹ̀mú ọjọ́ ayọ̀ fún àwọn abiyamọ. Níbi tí àwọn abiyamọ yóò ti máa yan ọjọ́ ayọ̀ fún àwọn ọmọ wọn. Òní yìí ni gbogbo wọn máa mú oṣù tí a fẹ́ ṣègbéyàwó fún ọmọ. Òní yìí gẹ́gẹ́ la máa mú oṣù tí a fẹ́ kí ọmọ wa lọ ìlú òyìnbó. Òní yìí gẹ́gẹ́ la máa mú oṣù tí a fẹ́ kó lọ ilé wa. Màmá tó bá sọ̀rọ̀ nípa ọjọ́ ayọ̀ kí ló túmọ̀ sí gan. A lè pé ọjọ́ ayọ̀ ní iṣẹ́ àṣeparí Jésù Kristì. A lè pé ọjọ́ ayọ̀ ní ọjọ́ ìṣẹ́gun. Nítorí ọjọ́ tí ọjọ́ ayọ̀ rẹ̀ bá dé lòdì ìṣẹ́gun. A tún lè pé ọjọ́ ayọ̀ ní ọjọ́ tí ìlérí bá ṣẹ. Nítorí ọ̀tọ̀ ni kéèyàn gbọ́ ìlérí bẹ́ẹ̀ rẹ̀ ti ń bọ̀. Ọ̀tọ̀ tún ni ọjọ́ tí ìlérí ọba tún ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ. Àìmọye tí tó ń gbọ́ wípé wọ́n ní ọjọ́ ayọ̀ níwájú. Àìmọye ènìyàn tó lálàá nípa ọjọ́ ayọ̀ wọn. Ayé lè tún jẹ́ kí ìlérí yẹn kó mọ ní ọjọ́ àlá. Tí wọ́n dẹ̀ máa sún ọjọ́ ayọ̀ ẹni ọ̀hún síwájú. Ẹ tí wo ló ń gbọ́ mi ní orí bẹ́ẹ̀dì rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tí ayé ti sún ọjọ́ ayọ̀ rẹ̀ síwájú. Mo fi agbára Jésù sí ọjọ́ ayọ̀ rẹ síwájú rẹ̀. Tí má dẹ̀ sọ̀rọ̀ nípa ọjọ́ ayọ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́kàn. Gírámà tó ń gbọ́ mi ọjọ́ ayọ̀ tó sí wọn náà. Ọmọléèwé tó ń gbọ́ mi ọjọ́ ayọ̀ tó sí wọn náà. Kí ni kókó ìrìnàjò tó bẹ̀rẹ̀ tí ọlọ́pin tó dà? Kí ni kókó gbogbo ẹrẹ́ tó fọdún ìsá tí ọlọ́pin tó dà? Ọkàn dàbí kọ́ ọmọ ológun máa pa mi sínú apẹ̀rẹ̀ ni. Àní ẹ̀rẹ́ gbogbo ẹrẹ́ tó sá ní ọjọ́ ayọ̀ rẹ̀. Àìsàn tó ló jẹ́ kí gbogbo làálàá rẹ lórí ọmọ máa jẹ́ sásán. Àṣẹ Jésù ni mo rántí bẹ́ẹ̀ ní òní o. Wípé gbogbo ìlágùn rẹ yóò padà já sí ọjọ́ ayọ̀. Wípé ọjọ́ ayọ̀ rẹ dé kankan. Bàbá dìde kúrò lórí ibùsùn tó wà lọ́wọ́lọ́wọ́. Nítorí bí ọjọ́ ayọ̀ jẹ́ ká gbogbo àwọn ọmọ ló kan ìwọ náà. Bó ṣe jí jáde láràárọ̀ ó dá àṣà. Ṣùgbọ́n ẹlẹ́mì rẹ̀ ti tó ti ṣe làálà ikò yẹn kó tán síbẹ̀. Ó yẹ kí wọn náà kọ́lé lọ́jọ́ tó máa sílẹ̀ tiẹ̀. Bó ti ìralẹ̀ ó yẹ kó wọn náà lọ́jọ́ ayọ̀ tó máa ralẹ̀ tiẹ̀. Jẹ́ ìran àṣẹ sínú ìṣẹ̀dá rẹ̀. Kí ló dé gan àní kí ló dé gan tí àyànmọ́ ọmọ ológun fi ń sùn. Lọ́ni mo ta àyànmọ́ rẹ̀ jẹ́ ó yẹ kó jìgìrì. Àìsàn jẹ́ kí ọ̀rọ̀ mi orí afẹ́fẹ́ tèmi yí ọ dáadáa màmá. Gbogbo ìlàkọjá tó ní látọjọ ọjọ́ yìí. Ọjọ́ tó bá dọ́pin. Ọjọ́ yẹn láyé mọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ayọ̀ rẹ̀. Gbogbo gbèsè tó ti ń jẹ láti January. Ọjọ́ tó bá rí sọ ọjọ́ yẹn náà lọ́jọ́ ayọ̀ rẹ̀. Gbogbo ẹ̀sán tó ti pẹ́ nínú àgọ́ ara rẹ̀. Tó ti gba owó tó ti gba dúkìá tó ti gba gbogbo nǹkan. Ọjọ́ tí àdáni wáyé bá wo ẹ̀sán yẹn sàn. Mo lè fi gbogbo ẹni sọ wípé ọjọ́ ayọ̀ rẹ̀ ni. Àìsàn ẹni tó bá jáde fún ẹ̀rí nítorí ọjọ́ ayọ̀ rẹ̀ dé ni. Ẹni tó bá ti ní ọjọ́ ayọ̀ láyé ń pàtẹ́ wá fún. Ẹni tó bá ti lọ́jọ́ ayọ̀ láyé ń péjọ wá wòrán ayọ̀ rẹ̀. Àìsàn ta ló fẹ́ ṣègbéyàwó nù lẹ́ tó ń gbá mi. Tó náà retí lọ́jọ́ tí àwọn mọ̀lẹ́bí yóò wá wòrán ayọ̀ tó náà. Mo pàṣẹ gẹ́gẹ́ bí wọlé ọlọ́dún márẹ̀. Wípé lẹ́ ní ọjọ́ ayọ̀ rẹ̀ dé kankan. Wípé lẹ́ ní ọjọ́ wẹ́dì yẹn kọ́. Ẹ̀yin kan tún wá ń gbá mi lọ́wọ́lọ́wọ́. Ẹ̀rí ọjọ́ tó ti pẹ́ lẹ̀ sí ń sọ. Àìsàn yìí rẹ̀ tó gbá mi lọ́jọ́ ọjọ́ sí. Kínú rẹ̀ wádùn tó wádìí torí rẹ̀ fi Jésù sílẹ̀. Báwo ni ìwádìí rẹ̀ yẹn lọ́wọ́ rẹ̀ báyìí o? Àlọ́ gbọ́dọ̀ máa sọ̀tàn ọjọ́ ọjọ́ ọjọ́ sí. Ojoojúmọ́ ló yẹ kó máa jẹ́ ọjọ́ ayọ̀ rẹ̀. Ẹ̀rí ọjọ́ ọjọ́ sí tó ti ń sọ yẹ kò dùn lẹ́nu rẹ̀ mọ́. Bí kò ṣe wípé kọ́lọ́rọ̀ ó ṣe tuntun fún ọ. Ẹ̀yin wo gẹ́gẹ́ lára yẹ pè ní olówó àná. Lónìí adágún ọ̀rẹ́ padà. Ògo tuntun ògo tó ṣáná yìnrìnyìnrìn ọ yẹ àgbà padà. Ògo tí mọ́wọ́ nínú ọwọ́ yẹ àgbà padà. Wọ́n ìtẹ̀rẹ́fẹ́ dàbí ìta Jósẹ̀fù nínú Bíbélì. Jósẹ̀fù sùn lálẹ́ àná nínú túbú.

0: ṣùgbọ́n nígbà tó máa jí láàárọ̀ yìí kò tètè mọ̀ wípé ọjọ́ ayọ̀ ló ń jí sí. Ó kẹ̀sẹ̀ àgbọ̀ wípé ọba ń pè òun láàfin ni ní gara tó máa yọjú ní jẹ́ náà sẹ́rú dọba. Ẹ̀yin wọn náà ń gbẹ̀gbẹ́ ayé ẹrú dáàmọ̀ tó yẹ kọjọ́ ayọ̀ yìí ti dẹ́dẹ́ ń bá yín sùn síwájú. Lónìí mo pàṣẹ pẹ̀lú májẹ̀mú tó tún Joseph lọ sí ipò ayọ̀ rẹ̀ wípé bó ṣe jí láàárọ̀ yìí ọjọ́ ayọ̀ rẹ̀ lọ jí sí. Bàbá rẹ̀ ṣe jí láàárọ̀ yìí ọjọ́ ayọ̀ rẹ̀ lọ jí sí. Ṣé wá fẹlẹ́ parí ètò yìí mi ò lè ṣe kí n má sọ tábí yẹ mọ̀ bá múra sọ̀rọ̀ ara rẹ̀. Ayà lẹ́nu wípé ọjọ́ ayọ̀ ọmọ rẹ̀ wọ́n á ṣe lẹ́yìn rẹ̀. Àìmọye abiyama tọ̀tọ́ tó lòun màdúrà gbà. Ṣùgbọ́n nígbà tí ọrẹ ọ̀fẹ́ ọjọ́ ayọ̀ sí lórí rẹ̀ wọ́n ṣe ìgbéyàwó ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wá wò lórí Facebook wípé ọmọ ti ṣe ìgbéyàwó. Ó ṣẹ̀ wá ń gbọ́ wípé ará àdúgbò ló jòkóó síbi tó yẹ kó wọ́n jòkóó sí. Àní àdúrà yóò tóbi jù lẹ́nu mi. Mo rán sí ọmọ rẹ wípé ọjọ́ ayọ̀ ọmọ rẹ ò mà ní iṣẹ́ yìí rẹ o. Ó ló jẹ́ kí ìpèpàdé ọjọ́ ayọ̀ ní kọ́lá láàárọ̀ yìí kí gbogbo abiyamọ tòótọ́ kó gbé gbági rẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹni bá ti jẹ́ ọmọ ló ń jèrè ọmọ nínú àdúrà nẹ́dẹ̀ tí ń ṣe o nínú ìgbésẹ̀ nẹ́dẹ̀ tí ń ṣe o. Tó bá wò dáadáa kọ́lá òjìnà síbi kíbi láàárọ̀ yìí kó tó di aago mẹ́sàn gbogbo bẹ̀yẹ ti ń kún. Kò sí ká méjì tó fi kù sà bí kò jẹ́ ìyanu tí ọlọ́run jẹ́ nínú ayé àwọn abiyamọ tó bá wà bẹ̀. Ìwọ náà lẹ́tọ̀ sí ọjọ́ ayọ̀ mọ́ tó tún sọ lẹ́lẹ́kejì. Tó bá ti ń bọ̀ gẹ̀lẹ́ ayọ̀ fi láyọ̀ ló máa mú dání. Ìwọ lọ mọ bí ọjọ́ ayọ̀ rẹ ṣe ṣe kókó nínú ọkàn rẹ. Àní lójú ẹ̀mí rẹ ọmọ rẹ á jẹ gradation. Àní lójú ẹ̀mí rẹ ọmọ rẹ á jẹ gbéyàwó. Lójú ẹ̀mí rẹ ọmọ rẹ á kọ́lé fún ọ. Lójú ẹ̀mí rẹ ọmọ rẹ á ralẹ̀ fún ọ. Lójú ẹ̀mí rẹ ọmọ rẹ á ra mọ́tò bọ̀gìnì fún ọ. Èyí tó yẹ káfọ́ jẹ ọmọ sọ́fọ́ wọn ní fi flower sọ fún ọ. Lọ́ni ọjọ́ Tuesday ọjọ́ ayọ̀ ọmọ rẹ òní bá ní sàré. Lọ́dẹ̀ ni lọ wà máa rí èsì gidi ní gbogbo tó bá dọwọ́lé. Èsì ayọ̀ amára yá gẹ́gẹ́ ó yá lọ gbà. Alágídí ogun àbí ogun alágídí kò ní sí ọ débi tó ti ní gbọ́ èsì ayọ̀. Ó yẹ gbọ́ ìrànlọ́wọ́ táyé rẹ nílò láti gbọ́ èsì ayọ̀. Lórí àrà tó ọmọ rẹ̀ ń dá lọ́wọ́lọ́wọ́ yóò gbọ́ èsì ayọ̀. Èsì ayọ̀ tó ti retí lórí àkọ́bí ó yá gbà. Èsì ayọ̀ tó ti retí lórí gbogbo àwọn ọmọ yòókù ó yá gbà. Èsì ayọ̀ tí bàbá yẹn retí níbi iṣẹ́ rẹ̀ ó yá gbà. Èyí tẹ́ retí níbi iṣẹ́ ayé mọ́mí ó yá gbà. Ọmọ rẹ tó bẹ̀rẹ̀ ń léwe yẹn yóò ṣàṣeyọrí. Ọmọ rẹ tó ń kọjá yìí yóò gbọ́ èsì ayọ̀. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ọmọ rẹ yóò ṣàṣeyọrí. Alákẹyọrí láyé ń bá yọ ayé ọ̀bọ ọmọ rẹ yọ. Àgọ́ ara rẹ gbà èsì mi. Iṣẹ́ ọmọ rẹ gbà èsì mi. Ọ̀pọ̀ àtayé ọyẹ́ gbà èsì mi. Ẹ ò tún rí ìnira mọ́ nínú ilé yìí o. Ẹ ò ní gbìn sí aṣálẹ̀ ilẹ̀ mọ́. Èso rere tó o gbìn yóò sun èso rere jáde fún wa tọmọ rẹ. Ọwọ́ alágbára kò ní pọ̀ ìwà tọmọ rẹ lójú. Ṣé finú wọ inú lórúkọ Jésù ò ní jẹ ìwọ? Ọ̀rọ̀ sínú díẹ̀ mọ́ mi lórúkọ Jésù wàá rárá dá tọmọtọmọ. Ibi tirẹ̀ ládá ilé ayé máa sàn án sówó àtọmọ. Ibi kò ní gbẹ̀ sí ayọ̀ lẹ́nu rẹ o. Kò ní wọ́wọ́mú fọmọ rẹ o. Olú ayé pọ̀ náà sí ayọ̀ hàn ìwà àtọmọ rẹ. Àdìtú láyé ayé ò ní fọmọ tú ọ sí o. Ọmọ rẹ máa débi gogoro tí ó ti gbọ́ èsì ayọ̀. Ọmọ rẹ máa jayé kọjá àlà. Iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ òdádì. Ayé ò ní fọmọ gbomi jẹ́ lójú ẹnikẹ́ni wa. Àti ṣìpángẹ́lì ìrànlọ́wọ́ yẹ gbé wa fò kíákíá. Kò ní ta fọmọ rẹ porogodo. Gbàgbé pẹ̀gẹ̀pẹ̀gẹ̀ ọ̀rọ̀ ọmọ rẹ máa já sáyọ̀. O ní rogun ilà yìí lọ lórí ọmọ rẹ o. Ìbòjú ká kúrò lórí iṣẹ́ rẹ yẹn. Ayé ò ní fọmọ rẹ dígun ogun. Agogo ọ̀fọ̀ ọlọ́run rún òní lù nílé yín o. Ọmọ rẹ ọmọ mi wọ̀n ní ṣe sábà bíbí. Jésù Olúwa wa. Ọjọ́ Sọ́dẹ̀ ni bàbá yìí fi ń yé wa wípé àìsàn 35 years. Lẹ́yìn bó ṣe bá ọlọ́run rìn ní ọjọ́ ayọ̀ tiẹ̀ náà dé. Mo lọ kọ́lá engineer bá gbé sókè.
1: Lórí pé bàbá lábẹ́ ọmọ infas confirm ni pé bàbá
2: yìí. Confirm ni sà.
3: Kọ́lọ́ ṣe.
1: Rádì àìsàn kan máa ń ṣe mí ní kékeré tó jẹ́ pé orí àìsàn yìí ni àwọn òbí mi wọ́n náwó sí tí àwọn méjèèjì fi jáde láyé. Ibi tí àìsàn yìí ṣe kedede kódà kọ oríṣiríṣi oògùn. Mi nílé mi dókè, mi nílé mi délẹ̀ dáadáa.
4: Jésù Kristo.
1: Tó jẹ́ pé tí òjò àsìkò òjò bá ti fẹ́ dé báyìí ìrònú máa ń bá mi nì. Láti bíi 30 to 35 years ago.
4: Jésù Kristo.
1: Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lórí ìpè bàbá lábíamọ pé láti ìgbà tí mo ti darapọ̀ mọ́ ìjọ bàbá lábíamọ mi tù rí àìsàn ìmọ̀ tó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Ẹnìkan gbọ́ mi tọmọtọmọ. Ẹni tẹ́ jọ wà nílé yẹn sọ pé èmi ò ní fa àìsàn jẹ́ wọn mọ́.
4: Èmi ò ní fa àìsàn jẹ́ wọn mọ́. 35 years.
3: 35 years. Ẹ̀rí pé wẹ́rẹ́ báyìí.
0: Tó bá ti ń bọ̀ mú kọ́tà ìnú jẹ wá, ìwọ náà ló sì máa jẹ nǹkan rẹ̀. Wọ́n wá bá fi pẹ̀lú àgúgbó ń yàyọ̀ ní mọ̀ ń jẹ́ olóòjẹ́ ìjẹ́ lọ́jọ́ alẹ́. Tó bá dẹ̀ ti ń bọ̀ èèyàn mẹ́fà péré ló máa mú dání. Bọ́ọ̀lù ẹ̀ ní kọ́lá àgbàdo ìjà yìí lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. sọ́bọ̀ ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. A ti gbàdú ọjọ́ ayọ̀, ọrọ̀ ọjọ́ ayọ̀ ládẹ máa dá. Wàá dá lórí ọmọ, wàá dá lórí gbogbo tó fẹ́ ọjọ́ ayọ̀ lé lórí. Ọrẹ tó tóbi ni mo bá kí gbogbo ènìyàn ó dálé nítorí pé ọjọ́ ayọ̀ rẹ kò ní yẹ. Lọ́jọ́ ayọ̀ ọmọ ara yóò ní mú ọ pamọ́. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà. Hallu yá o.
2: Hello, hello, Prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kọ́ sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Láti ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀bẹ gérégé lago mẹ́fà ìdájílù.

àkókò ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu náà ti fi dáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ìjọba àwọn yóò ṣe ìmúgbòòrò ìdàgbàsókè ohun amáyédẹrùn tó ń ti ìkéde pé kò ní sí ìlú kankan ní olú ilé wa FCT tí yóò yọ sílẹ̀ lábẹ́ àgbéṣe ìrètí ọ̀tún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ ìṣọ̀kan àgbáyé wọn ti pè fún àjọṣepọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ lórí ìṣúná àti ìmúṣẹ ètò ìdàgbàsókè lọ́nà tí ó yára fún àṣeyọrí àfojúsùn ìdàgbàsókè kó tó di òpin ọdún 2030. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti rọ àjọ ìṣọ̀kan àgbáyé àti àwọn àjọ ajàfẹ́tọ̀ ọmọnìyàn mìíràn láti ṣe ìwádìí ọ̀rìn kinniwín lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀lẹ̀ níjọba àbílẹ̀ oríire. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ṣe ìfilọ́lẹ̀ ìwádìí lórí ìwé ẹ̀rí àtimọ̀sán owó ọjà tí èyí tán pè ní IDEC tó wọ nǹkan bíi tírílíọ̀nù 24 náírà láàrin ọdún 2020 àti 2025 nígbàtí wọ́n ń dúnkokò gbèsè ìbáwí lòdì sí iléeṣẹ́ ìjọba lájọlájọ àti lẹ́kàlẹ́kà tó jẹ́ mẹ́rìnlá níye lórí pé wọ́n kùnà láti bu ọlá fún ìwé ìpinnu wọn lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ nípa owó tó yẹ kó mọ wọlé sínú àsùnwọ̀n ìjọba. Ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Èkìtì ti buwọ́ lu bílíọ̀nù 24 náírà ó lé 85 fún àtúnṣe ojú òpópónà tó ń ti ìgbéròkè iṣẹ́ àkànṣe ti iná ìtànsán ọ̀run tó jẹ́ tojú pópó ní ìpínlẹ̀ náà. Iye owó epo rọ̀bì ló tún ti gbẹnu sókè lágbàáyé látàrí rògbòdìyàn ọ̀tún tó tún bẹ́ẹ̀lẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran tó sì ń kọ àwọn afowódókòwò lóminú. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa ní aago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ò. Ẹ kú ojúmọ́.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
1: 89.3 FM, your preferred wholesome radio.

0: àwọn yẹn ti kó lọ afurasí ṣe rí in ti àwọn ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ṣe yìí in tó dáa ni torí pé àwọn pípù yìí ti pọ̀ ni wáyé tẹ́ fi wá mọ sọ pé àwọn nínú àwọn ó dá mi lójú dáadáa gbangba tó dá tó tàdá pé kì í ṣe gbogbo wọn náà ló jẹ́ èèyàn gidi àwọn tí ó tún padà ajá tó máa ń padà sínú ẹbí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí ó tún padà sínú nǹkan bẹ́ yẹn láti máa ṣe àwọn aráàlú ní sùtá wọ́n sì wà láàrin wọn nítorí wípé n tí ń rí níbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń waṣọ gidi wọ́n ń ṣe throughout inú igbó ni wọ́n máa ń wà èèyàn gidi tó yẹ kó máa wà nínú láàrin ìgboro bó tilẹ̀ jẹ́ pé ó rí bẹ́ẹ̀ sẹ́ àwọn èèyàn wọn yẹn ẹ mọ̀ jà tanra wa jẹ ajá àtún máa padà sínú ẹbí rẹ̀ ní tó ń bá orílẹ̀-èdè ìfira nígbà tẹ́ bá dárí kan dá àwọn kan lẹ́nì àwọn tó kù náà mọ̀ sọ pé ẹ jẹ́ káà máa continue ná after all wọ́n gbà tá bá táwọn náà bá sọ pé àṣẹ mọ́ wọ́n ò fi wá sílẹ̀ ni wọ́n ò ní ká máa lọ the more tá wọ́n bá fi ń ṣe yun the more tí àwọn èèyàn wọ̀nyẹn fi máa pọ̀ sí ṣùgbọ́n tẹ́ bá pú gbójú agan sí wọn tí wọ́n run wọ́n dànù kí wọ́n run wọ́n dànù in tẹ́mi expect níwájú ìjọba àpapọ̀ nìyẹn kò sí pé ẹnìkan ni ẹja dáríji lágbájá ẹja dáríji ti tàmọ̀dò ẹja dáríji làkàṣègbè gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ agbésùnmọ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní lò ẹwọ́ àwọn tí wọ́n lọ bí tí wọ́n lọ yẹn nínú òjò nínú òòrùn nínú wàhálà mọ̀tì lọ́mọ̀tì bọ̀ ṣé ẹ mọ̀ wípé nǹkan ńlá ni wàhálà ni ohun tí ò ṣe mọ gbọ́ létí ni àwọn gángan ò lè faradarú nǹkan bẹ́ẹ̀ ẹ wá ní pé ẹ fẹ́ dáríjì wọn kò nílò ká ẹ dáríjì wọn mọ́ ibi tó ti dé yìí kì í mọ̀ ṣe ọdún kan kì í mọ̀ sọdún méjì àtàyè goodluck jonathan mọ̀ ní wàhálà tí ń ṣẹlẹ̀ ẹ wá wò títí dàkókò yìí ẹ wò gbà tí jonathan ti kú ò bẹ́ẹ̀ ẹ wá wò ẹ wò títí dà ọdún mẹ́fà àti jonathan taro papọ̀ mọ́ tọdún mẹ́jọ ti buhari èyí tó tún wà nílẹ̀ ìta tó lu ọdún mẹ́rin ọdún kẹmẹ́ta rẹ̀ mọ́ ṣe mọ̀ pé ó ti jìnnà jù ó yẹ kí wọ́n ti ṣe kí ni o kí wọ́n ti gbégbèsẹ́ lórí ẹ̀ kọjá so ìdí nìyí tó fi dàbí ẹni wípé gbogbo ẹnikẹ́ni tí a bá pè ní agbésùnmọ̀mí tí wọ́n ń dàlú láàmú tí ẹ̀jẹ̀ ọmọ ènìyàn tí ò jọ wọ́n lójú tí wọ́n ti gbàgbé páyé èèyàn làwọn náà láìsẹ́ ẹranko àti àwọn tí wọ́n jẹ́ olúgbọ̀wọ́ wọn pátápátá gbogbo wọn ló yẹ kán bọ́ sí ìta gbangba kí káwọn agbófinró wa bọ́ sí ìta gbangba láti lè ṣiṣẹ́ lórí ẹ̀ kí wọ́n sì mọ̀ ṣe kíni o kí wọ́n mọ̀ dárí jẹ ẹnì kankan wọn tí ìbáṣe pé àwọn agbófinró wa wọ́n ṣe dáadáa ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí mo gbé fún wọn púpọ̀ mo gbé fún wọn torí kò rọrùn wọ́n gbìyànjú púpọ̀ gan ni ìgbà tí mò ń wo fọ́nrán yẹn infact ọkùnrin ni wọ́n fẹ̀mí ara tiwọn lélẹ̀ láti lọ gba àwọn èèyàn sílẹ̀ so irú nǹkan bẹ́ẹ̀ ló kú báyìí nísìn ó ti dójú ẹ̀ fẹ́rú ẹ̀mọ̀ nàìjíríà bó ṣe jẹ́ nìyẹn.
1: ọ̀dà ẹ ṣeun kó tó dẹ̀pá lọ sójú ọjà ìjà sáré mẹ́nu bọ̀rọ̀ dangote yìí wọ́n ní dangote ti já náírà jùlẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ti epo rẹ̀ lówó dọ́là ó túmọ̀ sí wípé níṣòro owó dọ́là òníwọ̀n ìmọ̀ sí ní náírà ó ti yẹ̀yìn mọ̀ bí lítà kan ìṣòro owó dọ́là ni ó gbé lẹ̀ ìṣòro owó dọ́là lẹ́wàá sí níye tí náírà rẹ̀ ó jẹ́ ó ti yẹ̀yìn lẹ́fì máa san owó ọ̀hún $0.779 ẹ̀nẹ̀ ó gbé lẹ̀ tí kíní ọ̀hún ti wá fa wuyewuye pé dangote ti gbé kíní owó rẹ̀ padà sí dọ́là kí ló fa ìgbésẹ̀ náírà fọ̀ krúdọ̀ ilé eléyìí tí wọ́n fẹnu kò lé lórí tẹ́lẹ̀ látàrí tí wọ́n fi wò pé nígbà bá ń tà ní owó náírà yóò tún mọ jẹ́ kí náírà wo gbéra sókè owó náírà wa náà tún gbéra sókè yóò lè fi gagbága pẹ̀lú dọ́là táwọn èèyàn pé nígbà tó ti wá dá padà sówó dọ́là báyìí bóò ni kíní ọ̀hún ó ti nípa sí kíní ọ̀hún tí ò ní nípa tí ò yẹ lórí ọrọ̀ ajé wa ẹ wò ó ẹja dojú ọjà lọ́ọ̀nà tá a bá ti padà dé àtẹ̀wájú lórí àgbéyẹ̀wò rí agbọ́mọ̀gbẹ́sìn tẹ̀wájú mò ń bọ̀ ná ẹ̀kú ìkalẹ̀.

0: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà lọ́hùn-ún, àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ ṣì ń tẹ̀ wọ iwájú ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Òun náà lẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa kétékété báyìí. Bàbá wa ní ṣọ̀bá ti mọ̀ lórí ọ̀rọ̀ Dangote tó ti sanwó epo rẹ̀ di onídọ́là onídọ́là dé yìí. Ẹ̀yin ò túmọ̀ sí pé dọ́là lẹ́ẹ̀mọ́ kó lọ lé epo rẹ̀ lọ rà o. Ẹ̀yin tó ṣe ni pé owó epo ọ̀hún ìṣirò dọ́là ni ó fi mọ́ gbé lẹ̀. So ìṣirò dọ́là tó fi wá ń gbé lẹ̀ hun. Bẹ́yìn bá ti wá fẹ́ rà náírà ẹ wàá ṣẹ̀ṣẹ̀ ṣe pé bó bá jẹ́ bó ti gbé lẹ̀ báyìí ní 0.779 per dollar dollar per liter 0.779 dollar per liter òní lítà kan péré lẹ́yìn wàá ṣe pé 0.799 dollar èló ni ó jẹ́ tá a bá ṣẹ̀ sí náírà ó ti yẹ̀yìn bá hun owó náírà ẹ fi wá mọ̀ pé iye báyìí ńlá sàn fún. Gala kan péré o ti yẹyin ba bi o ti wa so se wa roro ohun lo ti wa fa orisirisi la omo Nigeria n pe e ti se owo kilo sele ti won o le mo ta n dollar ti won o le gbe le naira lo ka mo pe iye bayi ni naira ta sese ni idi lati mo sese si pe elo lo ma je tin ba sese si naira ko yo dibe ta omo Nigeria sin soro lori e na lawon kan tin fe na tin wi pe kini yo se ipalara fun oro aje wa o nigbati o ba je wi pe Dangote to ba sowo epo re do ni dollar de yi kilo sele si naira for crude oil tan lo tele ti awon na si so Dangote ni ya ye ba won alase bu fo pe Dangote na so lori bi oro ohun se ni se pelu bo tin ko epo ohun wori lati le okere se o ke beyan ba ko nkan wori lati le okere owo won na won o sa fi ta fun abi be ko awon yen wa npe kini yi o sowo ni Dangote o mo tin se ngba to ra wole lowo dollar to ba wa ni ka mo ta lo lori owo naira tin ta lo yi ti nkan ba lo sele sowo naira boya owo naira o fe pe won giri bo le se fi o jere lo to si ra nkan re lowo owo dollar bo le se fi o jere e sugbon go ba fi le lowo dollar ohun to ra deyin se si si naira nti owo dollar ba fo fere soke e ti mọ pe isiro owo dollar to owo dollar diun na ni eyin na o san ke se gbewe se won si pe se bi e bayi ni inta naira kini kan wa baba nation kile ri so sori oro yi Dangote ti sowo owo epo re do ni dollar elo lo ma je tin ba se si naira ni bayi o kile ri so si
1: o yo lohun ara awon nkan ti o tun le da wahala le forilede Nigeria ni yi
0: Donowo.
1: Ise. Fe kan tele na owo naira wa o je nkan kan ni waju dollar. Gbogbo gba ni ndo balẹ fun dollar wa. Ani ndo balẹ fun dollar. Ti yan ba wo dada. Iyan ri pe akoko na. Nje ebi yi wa fun Dangote bi, ibere akoko ti akoko bodo bi ra wa nu. Kilo de ti Dangote gbe igbese yi bo ti le je pe igbese yen igbese to nipon ni tori pe a nje kuro oro ko tan atun bo atun wa ngbon owo re sinu awo
0: e mo gba pe po na ngbe po wole lati oke
1: e na ni
0: dollar lo na fi ra o
1: ina ni ini ibi ti mo nlo ni wi pe ti mo fi ni a nje kuro oro ko tan o ni wi pe e ri pe nigba ni bere pepe nigbati Dangote da ile ise sile o so gbangba wale a wipe naira ni ohun mo ta ipo ohun sugbon nkan kan ni o bi nkan kan ti o sokunkun si awa pe okunrin yi bo lo se wa se nkan bayi to de je pe gbangba lo je ni waju ti e bi pe ko bo se lo ra ni dollar ni bi to lo ra hun se mo pe epo robi lo lo ra epo atunfo lo lo ra iye ti an ba ta fun ona sa fe jere lori e be si ni epo ile Nigeria n bi epo sun wa bo debi wi pe to ba je pe ebu foko wa ba n sise iru wahala ti o n sele yi ko ni mo sele be naira for naira lo si ye kan mo se tori àwọn àkókò ìgbà kan wà náà tí Dangote tó pariwo síta lórí epo rọ̀bì pé wọ́n fẹ́ mọ́ ta kinní yẹn fún òun ní ìlànà dọ́là ni kìí ṣe ti náírà Dangote sun kan ogiri lori bi o se fe ma ta epo re ni nitori wipe owo yin ton na la ilo na n se kini o lo na dagbale lori pe to ngbo ti je pe dollar lo n ra nkan un ko nku fe kan ma ta nkan eni dollar kan ma siro eni kini sugbon ipa lo se fa wo mo Nigeria ko da to ko si buyi kun wa to ko de se ko ya oju kan ta n wo ni to ba je pe oju mejeji la fin riran lori oro epo robi e o ri wi pe lodo 1b awon kan ti won wa ni igbani yi won ko inira ba Nigeria pupo awon gangan lo ye ki ijoba apapo moju to ile to san fun wara ati fun oyin ni ko nilo lati so pe won sese n lo fowo kan on lo ra epo ni dollar ni tagbangun ni ita bo le se fe kota sugbon gba to je pe ti 1b gan na won o moju to ebu fopo wa e se ah e si wo soso ke o da pe bo na se se to le da ti e le enikan soso a o tun lelomi to da ti e na sile to le je bi orogun fun e wa ni pe ko ni se nkan to wu Nigeria lapapo owo ta ngba to rogun nipa owo ori gbogbo e to je owo ti o rogun lori ojojumo ni gbogbo igba lose losu losu losu ki ni a nfi owo yen se so idin to fi dabe ni wipe ta ba fe so oro ka fa ko mu okun oyo kini yen inira gba lo tori pe dollar wa yo tun bere si se kini o dollar won yo tun bere si na naira wa yo mo na mole ni
0: oda
1: so bo si je niyan
0: e seun to e ja soju opo ile fa won ara re lati ba wa da se to 0916893 1000 0916893 1000 ati 0915333489 to fi mo 0911333893 lojo ko Facebook awon lolufe wa tin fi atejise atari wi se won sowo Olaleke Oluwa to yin won ki wa ko ojumo be Olaleke Oluwa to yin won to ki wa ko se e seun pupo Adewumi Kazim Adekase awon na ki wa ko ojumo won le kuro yen oni siroyin ka Olorun yo mo ba yin se o lati ni garage seun omo lara iya ko omo awon na ki wa won la ko ojumo ise o Aderonke Akorede Oladele won soro lori ipo ride ede yi ba ti lani to awon nkan to ye won soro lori bi ati ni bi ijoba ti nilo lati se imudare eto abo fa awon eniyan won soro lori awon omo ati awon oluko ti won gba le ninu ipekun yi won soro nipa iriri ati iriri toju won ko nebe ti won ti gba won le won ni ka won awon alase wa ki won se imudare eto abo fun igbaye kwato igbe alafia awon eniyan won ni ko mo kan je pe tara won nikan oni won mo ro Aderonke Akorede Oladele lo foro un lo fi ranse sabe ariwi se wa ni ahin ede mu pe yi elo e ti wole ko ojumo o
2: Ẹ
0: kò ojúmọ̀ sàárò kan yán àti ibi tí ẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Adela ti gba ìlú Rivers.
0: Ẹ ṣeun, ẹ kò ojúmọ̀, èwo náà àwọn ènìyàn lè fẹ́ bá wa mú.
2: Ẹ ọ̀rọ̀ nípa ìpè tí Gómìnà Ṣèyí Mákindé pè. Ṣùgbọ́n èmi máa ń sọ̀rọ̀ kan ní ó ṣe olólùfẹ́ Ṣèyí Mákindé ìgbà tó ti darapọ̀ mọ́ àwọn ẹbí Fife láti fàjọba tó wà ń ta ìkàlẹ̀. Ṣùgbọ́n ohun tó ṣe lánàá yẹn tó yẹ ká gbóríyìn fún lọ́nà yẹn. Ohun tó ṣe yẹn. Ọmọ ọkọ ni Mákindé mo láìkẹ̀ gan. Ìṣe ni pé kán dìbò fún yàn o lóró ti ṣe ni fẹ́. Ṣùgbọ́n pé èèyàn gbìyànjú bó ohun tó ṣe lánàá yẹn. Àbílẹ̀ àwọn fọ́mà gọ́ọ̀nà méjì kan sọ pé òun ló wà níbí ẹ̀. Tábà lè pe international community kan ṣe á lè fi dé ọ̀rọ̀ sí àwọn fọ́mà gọ́ọ̀nà yẹn sọ á lè fi múlẹ̀. Ṣùgbọ́n kí àwọn kan máa sọ pé àwọn ibo tó international community yẹn tó bá dáko ló máa lè ran ààrẹ wa lọ́wọ́ láti fight against terrorism. Kí ló dé tí àwọn ìjọba àpapọ̀ wa ń bẹ̀rù international community ṣé wọ́n mọ̀ ń pa ẹ̀mí. Ẹjọ́ Ọlọ́run máa bá àdúró ti Gómìnà Mákindé o ká tó káàrọ̀ báyìí ká lórí ilé ìta má jẹ́ kí àwọn Abuja kọ̀ọ̀kan tẹ́tẹ̀ yẹn ọmọlúwàbí ni Mákindé kò ní bàjẹ́ fún yín.
0: Ẹ ṣeun púpọ̀ tẹ̀bọ̀ Adásétò. Ẹjẹ́ ń tẹ̀ wájú olójú òpó Facebook wa Damilọ́lá Akínyàdé wọ́n sọ̀rọ̀ wọ́n ní ṣe ó jẹ́ kí inú ìjọba àpapọ̀ mọ́dún lórí ìwádìí ẹ̀yẹ́ tí gómìnà pè ní wọ́n ní kí wọ́n lè torí kan lè bá mọ̀ wọ́n tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àti láti dẹ́kun ẹ̀kọ́ mọ́ba àtúnṣẹlẹ̀ wọ́n ní àfi tó bá jẹ́ pé bọ́n ti wí o bóyá ìjọba àpapọ̀ àbáwọn ìjọba àwọn lọ́wọ́ nínú tó ṣẹlẹ̀ yá àbọ̀n mọ̀ sí tán fẹ́ fi nǹkan kan pamọ́ ń bẹ̀ Damilọ́lá Akínyàdé àwọn náà fi ọ̀rọ̀ léde bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ìmúpè yìí.
3: Alo.
0: Elo e ti wole oko ojumo o.
3: E ba kweto.
0: Olorun o se eto eruko yin ati bi te tin pe wa.
3: Ọmọ ni ọmọ ni
1: lọ́pọ̀lọpọ̀
3: àkàbàdàn. Ẹṣeun. Ẹba wọn ni ṣọmọ kí ni a ń báwo la ṣe ń rojú báyìí lórí ọlọ́run. Ẹ́ kò kọ́ ṣẹlẹ̀. Èyàn ló fẹ́ gbé ìgbésẹ̀ láti mọ bí kí báwo ni kí
1: ni kò sí kankan.
3: Kí ló wá ń ṣe báyìí torí Ọlọ́run? Èyàn ló fẹ́ ti àwọn international community.
1: Àbí?
3: À ń sanwó sílẹ̀ yẹn náà. Àjọ wà ní àwa náà wà nínú ẹgbẹ́ yẹn.
1: Yes, yes, yes.
3: Nàìjíríà wà ń bẹ̀. Àìmọye àwọn kiri tí gbogbo tí Nàìjíríà wà káàkiri káàkiri káàkiri. Tabala fẹ́ pè wọ́n, a ní right láti pè wọ́n. Pé okay o, kí ni ìyá fẹ́ mọ, kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́? Irú ẹ̀ má ba ṣẹlẹ̀ mọ́, gbogbo ọdún àlàbẹ̀ sọ pé àfẹ́rú ẹ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni
3: o. Wọ́n tọ́wọ́ tí wọ́n máa tako.
1: Ó yà mí.
3: Ọlọ́run máa ṣàánú wọn lórílẹ̀-èdè, báwo la ṣe ń rojú báyìí? Gbogbo nǹkan máa máa rí ṣòṣèlú. Ọlọ́run gbà wá o. Ṣé ní Ọ̀yọ́ ṣèṣì yìí? Ẹ wo bí ariwo ṣe pọ̀ tó? Ẹ wo bí ṣe ṣe pọ̀ tó? Ẹ gbé gbogbo wa, a ṣù pọ̀ sójú ka dẹ̀dẹ̀ sí pariwo kinní yẹn pé àfẹ́. Ọlọ́run dẹ̀ gba wa yanjú ẹ̀. A dẹ̀ sọ pé o, kí ni kò ṣẹlẹ̀ yìí o? A gbọ́dọ̀ mọ bí tó ti wá, a gbọ́dọ̀ mọ bó ṣe jẹ́. Kí ló ẹ̀ náà bá ṣẹlẹ̀ mọ́? Àwọn kan tó wá ń tako, wọ́n ní ọ̀rọ̀ ṣe yìí.
0: Ẹṣẹ̀ púpọ̀ jẹ́ǹtẹ̀ wájú lójò pọ̀ Facebook wa Tolúwa Láṣẹ Adétọ́lá wọ́n sọ̀rọ̀ lórí bí wọ́n ti wọ́gi lé àbá àfikún owó ètò ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama WAEC àti NECO wọ́n lóhun ìtura ni fún gbogun lọ́gàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn òbí àtàwọn akẹ́kọ̀ọ́ wọn nítorí owó ètò ẹ̀kọ́ kò jẹ́ kó gbówó lórí oje ó jẹ́ tí ò ní gun pa ni wọ́n ní pàápàá jùlọ lákòókò tá a wà yìí tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí ń tiraka pẹ̀lú àwọn gógó nǹkan ni wọ́n ní àwọn nígbàgbọ́ pé ìjọba àtàwọn ìkàn tọ́rọ̀ kan wọ́n ń gbọ́ wọn ó sì gba àwọn ìlànà tó yẹ láti fi kún àǹfààní ètò ẹ̀kọ́ tó péye wọ́n ní kì í ṣe pé wọ́n ó mọ ṣé tí kinní ọ̀hún ó mọ nira fámọ̀rún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tolúwa Láṣẹ Adétọ́lá ló fọ̀rọ̀ lédè ẹlú ẹ̀ tí wọlé ẹ̀kọ́ ojúmọ́ orúkọ yín àti
4: tí ń pè wá
0: ẹ̀kọ́ ojúmọ́ sà.
4: Ẹ káàárọ̀
0: ìwo nú àwọn ìròyìn ọ̀hún lè fẹ́ bá wa dá
4: sí.
0: Ẹ̀kọ́ ojúmọ́ à ń gbọ́ yín ìwo nú àwọn ìròyìn ọ̀hún lè fẹ́ bá wa dá sí lóòrọ̀ yìí.
4: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Àwa ń gbọ́ yín o, à ń gbọ́ yín ketekete.
4: Adéyẹ Olúṣẹ́gun lórúkọ mi, mò ń pè láti Ayégun Ọ̀lẹ́yọ̀.
0: Ẹ ṣeun, ìwo nú àwọn ìròyìn ọ̀hún lè fẹ́ bá wa dá sí.
4: Mo bí àwa ń bẹ̀rẹ̀, mo sì ti bàbá wa wọ́n nìkan.
1: Lórí
4: ọ̀rọ̀ àwọn ọmọ tí a tú sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní oríire local government ní Ògbómọ̀ṣọ́ náà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. A dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀, gbogbo àwọn ètò aláàbò yẹn a dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n bá rìn pẹ̀lú ògùn Ọlọ́run Olúwa ọ̀dọ̀ ọmọ àti aya wọn sí. A sì dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà fún akitiyan wọn. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ a dúpẹ́ lọ́wọ́ wa. Ṣé ẹ wá rí ìgbésẹ̀ tí gómìnà fẹ́ gbé yẹn? Wàhálà ìgbésẹ̀ tó dáa ni. Ẹ rí wípé ẹnìkan ń gbé ayé nígbà kan. Ó ní I will make sure that I set fire on Ọ̀yọ́
1: state. Ẹnìkan
4: tún jáde ń gbọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó ní gómìnà ló wá ń di ọ̀rọ̀ tó jí àwọn ọmọ gbé. Gómìnà wa ló ń fẹ́ wádìí bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀. Ó fẹ́ fi àwọn àjọ àgbáyé United Nations láti wá wádìí. Wá yóò báyìí náà látún ta kò pé kò dá. Nàìjíríà yẹn ṣe Yorùbá nation. Ẹ̀lò ṣẹ̀ ń gbọ́ mi. Nàìjíríà nation ni léyìí. Nàìjíríà nation ni. Gómìnà sì ní ẹ̀tọ́ àti àṣẹ láti gbé ìgbésẹ̀ tó gbé yẹn.
0: Ó dà ẹ̀ṣẹ̀un tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ lẹ̀ ń gbọ́ lọ́wọ́ kan ní kànga agbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM 0916 893 1000 0916 893 1000 ẹlẹ́ẹ̀kú ojúmọ̀ ètò ìwọlé orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
5: Ẹ káàárọ̀ tó yẹ tó lè mi.
0: Ẹ káàárọ̀ sá.
5: Gbogbo tán gbàgbẹ́ ní gbàgbẹ́ tí kò sí nǹkan kan tó wà níbẹ̀. Mi mọ rí ti ṣe kan tí mo ti sọ yàn fọ́yàtọ̀ tí mi. Wọ́n pè kí gọ́ọ̀dàn sọ pé kí United Nations máa bọ̀ kó tó gbogbo ìyẹn kó má fura sí federal government. Tòmí o, àwọn tẹ́rọ́rìsì tán disturb Kwara State. Àwọn náà most likely àwọn náà wá ṣiṣẹ́ yẹn. Wọ́n ti gba Kwara State, wọ́n ti
6: Kwara State one under siege. Seriously. Ẹnu ọkọ Oyo State àti Kwara State border tó ti ṣiṣẹ́ yẹn fún Kwara border Kwara àti Oyo State ni. Oyo State ló yẹ kó wà vigilant àti at least 40% Kwara State kò less than 10 to 10 months above. Kọ́tọ́ ti fọ́ dẹ́wọ́ kọ́tọ́ ti gbọ́ fọ́kọ̀ Oyo State. Wọ́n kò yẹ lọ́yẹ kí kọ́ yẹ kọ́ Oyo State government lórí ẹ̀ka ti fi lọ́yẹ̀ka ti 45 border wa pẹ̀lú Kwara. Kẹ́sẹ́ pé yẹ government kan bóyá government ẹni pàtàkùn wa náà ìbéèrè presidential admission na àwọn kan wá irú ọkọ̀ sí ìdàtọ̀ jẹ mọ́bẹ̀ ẹ̀kan tó tẹ̀lé ẹni yẹn. Sẹ́yìn ìdàtọ̀ ẹni pé à ibí yìí náà ní wọ́n wà ní post náà wọ́n kò sí ẹ̀kan bẹ̀. Ẹ jẹ́ ká wọlé. Nítorí ìṣẹ̀lẹ̀ ẹ̀kan kò sí ẹ̀kan mí. Wọ́n máa sọ̀tọ́ ìgbé yá gbọ́dá gọ̀ọ̀mẹ̀tọ́
0: ẹ ṣe tẹ bá wa pè wọlé tẹ bá wa dá sítọ ṣùgbọn ẹdákan lórí ọrọ ìpínlẹ Kwara yẹn lóòótọ àmọ pé àwọn ìṣẹlẹ kan ṣẹlẹ tó jẹ pé ó lágbára tí inú ènìyàn ò dùn sí ṣùgbọn a lè sọ pé àwọn ti gbàkóso ibẹ ẹ lè sọyún tó bá fẹsẹ múlẹ ní ẹjá mú àmọ pé àwọn àtìláwí wọn mi ìlú ọhún làkàlàkà kì í sì ṣe bẹ nìkan ṣùgbọn ẹmọ ìjà pọn ti gbàkóso gbogbo ibẹ tán. Àwọn ikọ̀ aláàbò náà ń ṣiṣẹ́ lórí Adéronke Akórèdé Ọládélé wọn kí wà kó ojúmọ́ lójú òpó Facebook wọn láwọn ò lè dẹ̀bi rú Dangote wọn láwọn dẹ̀bi ẹ̀rọ ìjọba àpapọ̀ ní wọn ní fún gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ epo wọn fi èbú síbẹ̀ èbó alágbára wọn ní húlà bàlù ní wọn ní àwọn ọmọ Nàìjíríà wọn fẹ́ bò fọpo wa kó máa ṣiṣẹ́ wọn ní kí ààrẹ wá ṣe nǹkan sí lójú ẹsẹ̀ kò tó pẹ́ jù ọmọ adé adékúnlẹ̀ àwọn náà sọ̀rọ̀ lórí ibi wọn ti pe àjọ ọ̀sọ̀kan àgbáre UN láti wá ṣèwádìí wọn ni kò sí nǹkan kan tá a fi pamọ́ mẹ́ wọn ní èyí ti ṣe tẹ́ wá ń tako ìgbésẹ̀ ìwádìí àwọn àjọ olómìnira ọ̀hún wọn ni why opposite wọn ni gbogbo ọmọ Nàìjíríà náà nílò láti mọ òtítọ́ lórí ohun tó wà nídìí ìkọlù tó ṣẹlẹ̀ lágbègbè ìjọba àbílẹ̀ oríire wọn ni ẹja fikún ìgboyà àlú nínú ìjọba wọn ní kán ṣe ìwádìí àwọn gbà wọlé àwọn gbà káàbọ̀ ẹni tó fọ̀rọ̀ ọ̀hún léde ọmọdé adékunle náà fàríwísí ọ̀hún sọ́wọ́ ẹ̀lọ́ ẹ̀ ti wọlé ẹ̀kú ojúmọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o ẹ bá wa mú wá pàápàá ẹ ṣeun sá ẹ ṣeun. Ìwọ náà àwọn
6: ènìyàn ń gbàdúrà fún àwọn tí ó ní ọ̀pọ̀lọ pípé láti darí orílẹ̀-èdè nǹkan táwọn tá a ní ìdí ni a dẹ̀ ń gbàdúrà kọlọ́run bá ní kó bá ní gbé wọn dìde ní kíbi òkú ti lè gbọ̀gbẹ́. Àwọn èèyàn kọ́ wọn tó ọpọlọ wípé wọ́n fẹ́ láti bójú tó nǹkan tó yẹ àwọn èèyàn ń takò wọ́n lọ́nà wo ni wọ́n rí máa mú rí ọ̀nà àbáyọ. Ókè ẹjẹ́ ìjọ ṣé àti pẹ̀lú àwọn bàbá tó wà mẹ́rin àwọn gómìnà ilẹ̀ Yorùbá ṣé wọn ò kí ní àjọṣepọ̀ àjọṣepọ̀ ni. Kí ló dé tí wọ́n máa wo nǹkan tó ń lọ báyìí fún àwọn ilé Awúsá mọ́ ò tẹ́ mú àwọn olómọ bọ́ yẹn ṣe àdúgbò wọn lọ́bọ̀ èmi ń rò nípa ti àdúgbò wa bí báyìí. Ó ń yẹ irú àkóbá wo ni gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọn ò bá ní ìfọwọ́sowọ́pọ̀ nígbà á dẹ̀ súnmọ́ra wa dẹ̀ wà láàrin ara wa kí a ká máa lè mọ̀ pé ẹnìkan ó ń gbógun tì wá ní ibi tí ó yẹ pé ibi tá à ń gbé ibi tí a mú ọ ká máa lè ṣe ìfọwọ́sowọ́pọ̀ tó máa mú àlàáfíà bá wa. Ó ṣe pàtàkì o báyìí tó ṣe ìwéwájú gbogbo èèyàn káwọn tó wù kó lè bẹ̀rù ohun tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú àwọn tán bá mú yẹn nìyẹn kì í ṣe pé kí wọ́n máa lọ nọ́ọ̀sì wọn kí wọ́n máa lọ nọ́ọ̀sì ọmọ ìjọ ọmọ àkẹ́kẹ́ torí pé ó fẹ́ máa ka ọmọ ẹ̀ ni.
0: Kódà ẹja fẹ́lòmíì náà láǹfààní ẹṣeun ọ̀ àti dìímú ẹṣe púpọ̀ bọ́sẹ̀ dé fẹ́vọ̀ lójú òpó Facebook wọ́n fàríwísí tiwọn náà sọ́wọ́ wọn kí wa kó ojúmọ́ nù kùlúwọ̀n àhín wọ́n sọ̀rọ̀ lórí pé tíjọba àpapọ̀ ò bá lẹ́bọ̀ lẹ́rù ni kò jẹ́ kọ́rọ̀ ọ̀ máa ṣe wọ́n àhín lórí iṣẹ́ ìpè fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kò jẹ́ kíkiní ọ̀hún bà wọ́n lẹ́rù lórí ìbéèrè fún iṣẹ́ ìwádìí tí gómìnà Mákindé ń bèrè pé káwọn àjọ ọ̀sọ̀kan àgbáyé wá láti ta wá ṣiṣẹ́ ìwádìí wọn láwọn ọmọ Nàìjíríà wọn nílò àkóyawọ́ nínú ìjọba wọn ni ẹ̀dá kan wọn ni a ti dìbò fún ìjọba having voted for responsibility wọn ni a ti dìbò fún ojúṣe nínú ìjọba wọn lábẹ́ àgbéṣe retí ọ̀tún ẹ jẹ́ ìmúpè yìí ẹ lọ́wọ́ ẹ ti wọlé ẹkọ ojúmọ́ orúkọ yín àti ibìtẹ́ ti ń pè wá.
6: Iṣẹ́ tí ní gómìnà Ọ̀yọ́ ti gbé kalẹ̀ pé káwọn àjọ àgbáyé wá ṣe ìwádìí yẹn yóò ran ìjọba àpapọ̀ gan lọ́wọ́ láti lè mọ bí irú àwọn tó ń da orílẹ̀-èdè láàmú tó yọ orílẹ̀-èdè lẹ́nu. Yóò ran ìjọba àpapọ̀ wọ́n káyé takò tí gómìnà fẹ́ ṣe yẹn nǹkan gidi ni. Ẹ rí i pé ìjọba àpapọ̀ náà ní ń dá àwọn sẹ́kọ́rítì sílẹ̀
4: ni a nesi ja tun fun wo ha ifu ki awon eni yen ba wa yo ran ijoba papo lowo kaye tako awa yo bayi na de ni kaye tako e je ka se ra wa lokan awa yo ba ko hun wa o sokan ki lo de tan ka ko nti governor lo nfe se yen igbese yen igbese gidi ni yo ran ijoba papo gan lowo yo ran gogo omo Nigeria lowo e tu eto ko ni baje o
0: eseun oja fe ni o da tayi ko leyo eseun popo eseun sa Sulaiman Sherif won ti fo oribisi ti won na sowo won ni e kaaro e ko eto lagbara olohun e o ni sotan mi o won ni wọ́n ni kò jẹ́ kẹ́rù ó bá ìjọba àpapọ̀ lórí ìwádìí kankan o wọ́n ni kàkà bẹ́ẹ̀ ó jẹ́ kí wọ́n ṣe ìgbàmọ́ra tán ṣe ìkówọlé rẹ̀ ni láti fi ṣèrànwọ́ láti fi rí àrídájú tí ń jò ó tọ́ láti fi ṣèdìmú tí ń jò ó tọ́ wọ́n ni torí ìjọba àpapọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ sọ̀rọ̀ tí ò yẹ sí Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe nígbà tó ń fẹ̀sùn kan gómìnà Mákindé lórí pé àwọn náà wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí wọ́n ní kí ló wá dé tẹ́rù ń bà wọ́n lórí ìwádìí tán pa àwọn fẹsẹ̀ jẹ́ mú pé ìkàfikádì ètò ńlẹ̀ lóòrọ̀ yìí ẹ ló ẹtù wọlé ọkọ̀ ojúmọ́ ní pápápá ẹ bá wa mú orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ẹ káàárọ̀ ẹ bá wa mú pápápá ẹ ṣeun ó yá pápápá.
7: Bàbá wọn ní sàn ẹgbọ́ jírígbèsì sọ ó ní ẹ̀yìn ó mú òtítọ́
1: òtítọ́ yóò sọ yìí di òmìnira
7: òtítọ́ yóò sì sọ yìí di òmìnira. Ìjọba àpapọ̀ wọn ríran wọn dẹ̀ láti wọn wọn dẹ̀ gan tí Fáyọ̀ṣe sọ wípé Ṣèyí Mákindé òun ló gbé àwọn ọmọ yẹn ló ṣe alátọ̀nà kidnapping yẹn. Ẹ jọ kí ni kí wọn wọn ní aṣe ní kwagu kí ni ìjọba láti wá sẹ pé ṣe wọn ń takò kò jẹ kó ló wádìí ìjọba kó ikọ̀ yẹ kó fi Fáyọ̀ṣe sílẹ̀ ẹ jẹ́ kó wádìí òtítọ́ so that ilé nǹkan tó máa wà bí ẹrìn sí gbogbo yẹn pé ẹni báyìí kò lọ́wọ́ nínú ọ̀rọ̀ kí nǹkan tó yẹ kó ṣe gangan ló fẹ́ ṣe kí ló ń bàjọba lẹ́rù ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ṣàlàyé fún wa bàbá wọn nìkan.
0: Ẹ ṣeun ẹ ṣeun púpọ̀ ẹ wo bàbá wọn nìkan àkókò ìtì tó àní láǹfààní àti ṣàlàyé èèyàn bóyá lórí
1: ìgbàgede ẹ̀kọ́ pàdé wa ní aago mẹ́wàá
0: àwọn tí ń pè wáyé náà ẹ̀dákun ẹ̀ mọ́ bínú o àṣègbéraga o àfisakọ́ o ìfẹ́ wa náà lẹ́ni oṣù mojú ọjọ́ yìí àkókò ti tó ẹ̀dákun ẹ̀ mọ́ bínú ẹ̀ pàdé wa ń gbàgede ọ̀rọ̀ bá ti da aago mẹ́wàá kàtẹ́ iwájú aago mẹ́wàá sí aago méjìlá kù ṣẹ́jú márùn-ún báwọn ní ṣẹ̀ bá ń dágbére ìjà mọ̀ sẹ́bí.
1: Tó o ní ẹ ṣeun ọlọ́bẹ̀ ṣe èmi náà kó àìbínú tó ẹ pàdé mi ní gbàgede ọ̀rọ̀ ń wò tí ì lọ orúkọ tèmi ni ambassador wálé ẹgbẹ́ wù mí bàbá wọn nation.
0: Ẹ ṣeun tó ẹ̀yin ara lé kò jẹ́bi táàtì mọ̀ ṣe rí lé lórí àkọ̀tun ìtòyìn ètò wa àgbéyẹ̀wò ròyìn agbọ́nmọ̀gbẹ́ fún tòwúrọ̀ tó ní o gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé pátápátá ẹ ṣeun ẹ̀yin tá a fa àríwísí yín sọwọ́ nípa àtẹ̀jíṣẹ́ lórí bí nǹkan ó ti dá lórílẹ̀‐èdè yìí lórí bí nǹkan ti ń lọ tẹ́ ẹ sì ń bá wa dá ṣe bá a bá ti gbé wá. Ẹ ṣeun púpọ̀ o ìfẹ́ lẹ ní sí wa o ìfẹ́ tẹ́ ẹ ní sí wa kò ní kan ìfẹ́ tó lódùmarè nísẹ̀yìn náà kò sì ní pín yín kàn láṣẹ lódùmarè àwa láàmọ̀ wá ẹ̀yìn náà láti mọ̀ bá ẹwọ ẹ jáwọ mọ sẹrí ọlé èmi ẹjẹ mi mọ sẹrí lọ níbi mobadé ambassador tí ìlọwọn sì wà lórí ìkàlẹ tó óyé ọlọrun adékòkè lórúkọ tèmi jẹ ìkànnì kànga gbọmọgbẹ wells radio 89.3 fm náà lẹ ti ń lọ àǹfààní àti mọ gbọ wa àgbéyẹwò ròyìn agbọmọgbẹ lẹtọ tẹsẹsẹ gbọtàn yìí ẹ mọ yẹ kú o ń bẹ o ẹ mọ gbọ wa ṣó ẹ kú ìkàlẹ.
8: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa. Kànga wo ni gbogbo ayé ń dà dàrékèrè tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.
9: Eighty-nine point three FM, your preferred wholesome radio.

0: inú mi dùn fún ìjọba ológun tó dìde lọ́wọ́lọ́wọ́ sí operation mugabe orúkọ ẹ̀ tó ti yé àwọn battalions wà
1: tí
0: ìjọba wa náà ó dà tí wọ́n lè dìde tí wọ́n lè sọ wípé ó dà àwa fẹ́ volunteer láti mọ ṣe báyìí láti gba nàìjíríà lábala bíi ààrẹ wa náà lè command ìjọba ẹ̀yìn battalion báyìí ẹ lọ báyìí ilé ẹ lọ báyìí so instead tí wọn fún mọ sọ pé àwọn fẹ́ dìde gbàjọba tí wọn fọwọ́sowọ́pọ̀ láti rí pé àwọn gba nàìjíríà ọlọ́run ní fi afínú gbẹ̀kún.
1: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun tẹ́ bá wa dá sítò ọ̀rọ̀.
0: Adémọ́lá òye kan láti Ẹlẹ́bú.
1: Ẹ ṣeun. Ọ̀rọ̀ tẹ́ wá bá wa fẹ́ káàdì ẹ̀ ń lẹ̀hùn. Kò tí ì ṣe ẹ̀ǹtí òjò èèyàn nínú àwọn ìwéèrò yìí tá a kà àti tá a ti ń kà. Ṣùgbọ́n kò sí ti mò ń gbìyànjú àti sọ ni pé lórí ọ̀rọ̀ ọ̀dìtẹ̀ ìgbàjọba tán mẹ́nuba ni mò ń sọ ọ́ kò tí ì ṣe tó jọ bẹ́ẹ̀ nínú àwọn ìwéèrò yìí tá a mẹ́nuba. Ẹ ṣeun. Ṣùgbọ́n pabambarì ju gbogbo ẹ̀ lọ wọn pé Nàìjíríà ó da yóò dùn gbogbo kan sí ẹ̀dá kan èyí tá a bá ti mú lórí ètò òun náà ni kẹ bá wa mú èyí tí a bá ti ṣe rí ẹ̀ nínú àwọn ìwé ìròyìn òun náà ni kẹ bá wa mú ẹnu bà. Ìjọba alágbádá nísìnyí ń lò jọba lọ lọ́wọ́ tá a ti jẹ́ pọ́n tí a tún ti ń gbaradì fún ètò ìdìbò gbogbogbò míì tí ó wáyé ní ọdún tí ń bọ̀ ọdún 2027 ẹ̀yọ́ ìní àṣelọ́wọ́ ànírógun ànírọ́tẹ̀. Babawa Nation ẹja padà sórí ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ àwọn ọmọ náà ni a ṣe ń sọ ọ́ lọ àbí òun náà ni ó ṣe kókó ṣe pàtàkì àdúpẹ́ wọn ti dóòlà wọn nǹkan ti lọ bó ti yàn lọ. Gómìnà Mákindé ó ké pé ẹ wá bá wa ṣèwádìí wọn pé bóyá ò ní gbàgbọ́ nínú ìjọba ṣùgbọ́n èmi ó sì tún tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí i àwọn ọmọdé yìí ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan kan máa ń wà táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní trauma tó jẹ́ pé pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yóò sì wà nínú ọpọlọ tó jẹ́ pé bó bá jẹ́ pógún ọdún ni tán bá fi rántí kínní wọn ó sì máa ṣe wọ́n bákan pé ó ti yé yín ó dàbí ìgbà tí èèyàn bá na ọmọ nígbà kékeré téèyàn nánà kùnà nígbà tí bá ń dàgbà tó bá rí èèyàn kan tán ń ṣe bẹ́ẹ̀ yóò rántí kínní ó mọ ṣe bákan pé ẹ̀rú ọmọ bàáyà rí ọmọ jẹ́ pé bí àwọn òṣè tó nà mí ẹ̀yọ́ kò ní lè nígboyà láti fèrò ọkàn rẹ̀ láti fi hàn.
2: Tí nínà yẹn bá ti
1: ẹ wo àwọn ọmọ yìí bí tó ṣẹlẹ̀ sí wọn ti ṣẹlẹ̀ àti gbogbo ẹ̀ pẹ̀lú bí wọ́n tún ṣe fi fọ́nrán wọn fi gbogbo ẹ̀ràn ẹ bẹ́ẹ̀ ti sọ ọ́ ẹ ní pé wọ́n fẹ́ fi káwọn èèyàn mọ̀ pé ẹ̀rí rẹ̀ pé lóòótọ́ a ti gbà wọ́n fẹ́ ní sùúrù ṣùgbọ́n ó láwọn ọ̀nà míì tá a lè fi fi ẹ̀rí hàn wọ́n lè mú àwòrán wọn lóòótọ́ kí wọ́n dáàbò bo ojú wọn ẹ mọ́ sì mí gbọ́ wọ́n lè lo fọ́nrán wọn àtàwòrán wọn kí wọ́n sì wá nǹkan fi dáàbò bo ojú wọn pè ní blur wọ́n lè fi kinní kan dáàbò bojú wọn tẹ́ẹ̀ fi ní rójú wọn pé ọmọ báyìí bó ti rí rẹ̀ tó ti yé yín tí mò ń gbìyànjú àti sọ kí ó mọ̀ bà jẹ́ pé àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ dáàbò bo ń gó padà lu fóró sọ́wọ́ àwọn àtìláwí ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan tá à ń gbé ìgbésẹ̀ bí ète bí nǹkan kan pé lórí pé kọ́rọ̀ ètò ààbò wa lè fẹsẹ̀ múlẹ̀ níwọ̀nba àgbà tó bá ti bọ́ sórí ayélujára ó ti kúrò ní nǹkan tá a dáàbò bò mọ́ o ó ti di tọ́rọ́ fọ́nkálé. Babawa Nation mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ni o ẹ tún wá mẹ́nuba ọ̀rọ̀ lórí bí a ti ṣe sokun ètò ààbò wa tí ó le dán kìí ṣe nípínlẹ̀ ọ̀yọ́ nìkan o lórílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ń bẹ́nu ẹ̀ ń ṣẹlẹ̀ ń pletú ìpínlẹ̀ ń kà sínà o ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kan náà ni wá o ààrẹ Bọ́lá Tinubu ni bàbá gbogbo wa o só ti yẹ yín bó ti jẹ́ pé gómìnà ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nípínlẹ̀ kọ̀ọ̀kan ó ti yẹ yín nàìjíríà náà láàpẹ̀ tá a bá dẹ́ta pé ọmọ nàìjíríà ni mí kó tó dépò wà mọ́ sọ pé níbo ni ọ̀dọ́ ti yín lórílẹ̀‐èdè nàìjíríà apá bí báyìí lọ́dọ̀ wà bó o láti ṣe tí ètò ààbò wọn fẹsẹ̀ múlẹ̀ dandan pẹ̀lú ohun tó wà níta yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tá a sì mọ̀ pé àwọn kan náà sì tún wà nínú ìgbèkùn tí wọn ò tíì dóòlà bó o ní kinní ọ̀hún ó ti yá kán mọ́ ń kíá tí wọn ò ti bá wa dóòlà tàwọn náà kí làwọn tó jẹ kíjọba ṣe lẹnu àlà lẹnu lóró bóde wá lẹnu ọ̀nà ibi táwọn àtìláwí ń gbà wọlé sílùú láti jẹ pé kinní yìí kò ní gbogbo sí ẹnìkan fàtẹ̀jíṣẹ́ kan.

0: tó òun ti ń gbà kí wọ́n mọ́ lọ sẹ̀mí òun ní ṣùtá. Ó tún wá sọ̀rọ̀ ó fẹ̀sùn kan Fẹ́mi Gbàjàbí Àmírà pé òun gbé owó kan. Bí wọ́n ti kọ́ nù ìwé ìròyìn mo ti ń ká
1: o látàrí
0: ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe o. Ó fẹ̀sùn kan Fẹ́mi Gbàjàbí Àmírà pé òun fún ní owó kan owó tòlùtulu ní o irinwó mílíọ̀nù náírà 400 million tó lóun gbélẹ̀ fún. Nígbà wọn wá bílẹ̀ pé bó ni ìwọ ti rí 400 million tó o gbélẹ̀ ó lóun ya ni o olówó tó ń gbé lẹ́nu lòun fi pé ẹgbẹ́ mi náà sépò tó ń gbé fún Gbàjàbí Àmì ó sì lóun yáwó ni ó ní kódà àwọn tó ń yáwó lọ́wọ́ wọn ó ní wọ́n ti kàn sí àjọ EFCC pé ẹ̀rákan arákùnrin Adéníyì yìí ó jẹ́ wá lówó ìsàkì òrùn lọ́rọ̀ orí ọ̀rọ̀ àjọ òun ó ti di kọ́mẹ́ṣẹ́ omi òtó tó ti di sọ àtàyànyàn tó ti da wuyewuye oríṣiríṣi àríyànjiyàn lóríṣiríṣi nǹkan báwọn lórí ọ̀rọ̀ rẹ̀ bóyá kásáré mẹ́nu bá ránpẹ́ bàbá wa nation.
1: Ṣé
0: mọ̀ pé àjọ ICPC náà ti ń ṣèwádìí lórí ọ̀rọ̀ yìí ni àwọn àjọ olómìnira tán gbógun ti wà ìjẹbánu àti wà ìdìbàjẹ́ àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ àjọ náà.
1: Ó ṣe pàtàkì pé kí wọ́n ṣe ìwádìí dáadáa ìwádìí ọ̀rẹ́ kí ni wí nítorí wípé kì í ṣe ọdún kan ọdún méjì ni máa yìí ti operate pẹ̀lú iṣẹ́ tí ó ń ṣe. Ó rí pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Gbàjàbí Àmílà ọ̀rọ̀ tí ó yẹ kí wọ́n gbọ̀yàn bẹ́yẹbẹ́yẹbẹ́ kí wọ́n ṣe ìwádìí ọ̀rẹ́ kí ni wí ni. Bó o ni ó ṣe ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba tó jẹ́ pé títí di àkókò tí àṣírí wá tú yìí ọkùnrin yẹn ó ń lọ ó ń bọ̀ ó sì ń ṣiṣẹ́ yẹn bó ṣe kó máa ṣe ókè bó ṣe kó máa ṣe. Bí ìjọba ọba wa mọ̀ sí ìwé tó wà lẹ́yìn mọ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìjọba gangan sọ pé àwọn mọ̀ sí ni o pé ẹni yìí ayédèrú òfegè iṣẹ́ tí ò yẹ tó dáwọ́ léhun ìjọba ọmọ sí kò sì ní ìwé ẹ rí i pé kinní yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ kàyéfì fún gbogbo ọmọ nàìjíríà gan àti pé ó tún wá ń sọ nípa ọ̀rọ̀ owó 400 million kì í sì sọ owó kékeré tó ní gbà tó sì ní òtúnlẹ̀ ẹ̀rí ó fi hàn pé ọ̀rọ̀ yìí gangan nígbà wọn bá ṣe ìwádìí tán ìwádìí ọ̀rẹ́ kí ni wí láì fi tàbò ṣíṣe ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ ní ti ń ṣẹlẹ̀ gangan àti pé ìgbà tí kinní ìṣẹlẹ̀ tó bá jẹ́ pé ní àwọn orílẹ̀-èdè míì ni irú ẹni tó fi ẹ̀sùn kàn ìyẹn Gbàjàbí Àmílà wọn kò kọ́ ni kó lọ jókòó ná pé ẹ̀sùn tí wọ́n fi kọ́ ẹ̀sùn bantabanta ni títí tí ilé ẹjọ́ tí ó fi gbégbèsẹ̀ lórí rẹ̀ so ìwádìí ọ̀rẹ́ kí ni wí tí wọ́n bá ń ṣe lórí ẹ̀ kò yẹ kí wọ́n dúnkòó kò mọ láti lè jẹ́ pé kó sọ pé tẹnu ẹ̀ ni tó bá jẹ́ tòótọ́ kún wọn jẹ́ kó sọ jáde ibi ó bá sì jẹ́ pé irọ́ ni ṣèbí ilé ẹjọ́ ìkàkọ́ ni ó gbẹ́jọ́ ìkàkọ́ ni ó da so ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ tètè wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdáṣe lórí ẹ̀ ni torí pé ní tòótọ́ tòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa sọ àti bí wọ́n ṣiṣẹ́ àgbékalẹ̀ rẹ̀ ó fẹ́ ààyè gba ìwà àbàjẹ́ tí wọn ò bá tan ná wádìí ọ̀rọ̀ yẹn bó ṣe kan wádìí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn.
0: Ọ̀dà ẹ ṣeun bàbá wa nation 0916893 1000 lójú òpó Facebook wa Wells Radio 893 FM fanpage. Hello ẹ ti wọlé ẹ̀kọ́ òjúmọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Ẹ̀lẹ́ o lẹ́ẹ̀kan sí i síwájú sí i. Mo kí bàbá wa ń bẹ̀ yẹn ẹ kú ohun ọ̀pọ̀lọ yín ò ní jọba. Ṣẹ́rí sà kì í ṣe nílùú òkèèrè nìkan. Ní Nàìjíríà wa iná. Tó bá jẹ́ nìkan tí ò lórúkọ ṣá òun ló bá ṣe nǹkan tó ṣe tó ṣe tó ṣe yẹn kó jẹ́ nìkan láàrin ìlú ni wọ́n á ti gbé gára lùgán tó mọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó wọn ní ẹ̀sìn kan máa ṣáàrí bí ọ̀yọ́ ṣe ṣe ń pariwo lórí ti àwọn ọmọ tán kó tí wọn ò nífin yẹn ló jẹ́ kó wọn ò ṣe gbogbo ara nìkan máa pariwo lórí ti Gbàjàmí Àmì láì.
1: Ok àwọn òṣìṣẹ́ ìjọba gan pàápàá bẹ́ẹ̀ ni.
2: Yes. Torí pé kí ni inú federal secretariat náà máa gbé sá ó dẹ̀ máa fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ náà nírú gọ́ọ̀tì láti rí pé kọ́ náà tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ o tí ó bá sí ìdájọ́ tó rọ ṣètò ní o tó bá jẹ́ ordinary person ni a fi ní kó lọ jókòó lé.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run á túbọ̀ tún agbára iṣẹ́ Ọlọ́run á máa tọ́ yín.
1: Ẹ ṣe.
0: Ẹ ṣe ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹ̀.
1: Sórí ọ̀rọ̀ NS yẹn.
0: Àjọ ICPC ti ń ṣiṣẹ́ ìwádìí. àwọn ọlọ́pàá ti gbọ́rọ̀ òun lọ ilé ẹjọ́.
1: Ilé ẹjọ́.
0: Ẹ̀mọ̀kọ́rọ̀ tó bá ti wà ní ọjọ́ ẹ̀wọ̀n abálàdé sọ lórí ẹ̀. Ilé
1: ẹjọ́ ń pa ẹ̀tọ́. Ọ̀rọ̀ àwọn NLC nìkan náà tó yẹ kí àwọn náà gbé. Torí pé mo mọ̀ pé nígbà tí Adams sí òmọ̀lẹ̀ tó wà lórí àwọn NLC nígbà yẹn, mo jẹ́rìí ẹ̀ tó bá jẹ́ pò ní. Bẹ́ẹ̀ náà ni Bàbá Pa Òmódù, bẹ́ẹ̀ náà ni Alhaji Hasan Sumanu, gbogbo àwọn èèyàn wọ̀nyẹn, wọ́n ti gbé ìgbésẹ̀ tó lágbára lórí ẹ̀. Tó ajá èrò ó yẹ kó náà ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ nípa pé ìwádìí ọ̀rẹ́ kí ni wọ́n ti fẹ́ ṣe, kó lè mú òótọ́ jáde ni, bó ṣe jẹ́ nìyẹn.
0: Ẹ ṣeun bàbá wa nation zero, ẹ já gbà pé mélòó kan sí bóyá ẹyọkan àbí méjì ká tó mọ relé 0916893 1000 0916893 1000 àti 0915333489 tó fi mọ́ 0911333893 náà àwọn nọ́mbà tó wọnú kóló lójú òpó Facebook wa Welsh Radio 893 FM fan page. Ẹ̀lú ẹ ti wọlé ẹ̀kọ́ ojúmọ́ o. Ẹ̀lú ẹ ti wọlé ẹ̀kọ́ ojúmọ́ o.
2: Ẹ̀lọ́ màmá mi.
0: Ẹ̀kọ́ ojúmọ́ sá.
2: Ẹ̀kọ́ rẹ̀ tẹ̀síwájú ẹ̀kọ́ ọgbọ́n inú.
0: Ẹ ṣeun bàbá wa.
2: Ọ̀gbẹ́ni Adéọlú Táìdé náà ni. Màmá mi ó yí Ọlọ́run.
0: Ẹ̀rọ sá.
2: Ẹ̀yin náà kíyèsí. Ẹ wo orú àwọn Mr. Gbọ́lá hàn. Tata Kétúndé ọmọ ni Mr. Tony. Gbogbo wọn tó máa ń sábà kọ. Ẹ rí pé ó ti sú everybody. A kò ń tọ́tọ́ lọ sí àìsàn kan lórí kìtì kankan náà, a kò ń pariwo. Ìgbà tó gbọ́rọ̀ wa pọ̀ sí àdẹ̀mọ́ pé táwọn ò bá gbọ́, Ọlọ́run wa dá sí.
0: Ẹ ṣeun púpọ̀, ẹ mọ̀ jẹ́ o sú wa.
1: Ẹ kò ní sú wa.
0: Kò ní rẹ̀ pa o.
1: Ẹ mọ̀ jẹ́ o sú wa, kò gbọ́dọ̀ sú wa. Ṣé ẹ rí nǹkan tí òfin gbọ́dọ̀ sú wa ni pé àwa iná là ń já ọgbọ́n ọgbọ́n à ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ni o. Kò gbọ́dọ̀ sú wa. Ẹnigbà ẹni tó bá fẹ́ kórílẹ̀-èdè ò dáa, kò ní sù. Ó lè jẹ́ pé àwa gan-an tàbí àwọn ọmọ wa ni ó bẹ̀ síbẹ̀ lọ́la. A lè mọ̀ bá ṣe máa gbé gbèsè, kò gbọ́dọ̀ sú wa. Gbogbo àwọn tẹ́ ẹ dákọ̀ yẹn nísìn, mo mọ̀ pé kò lè sú wọn, kò lè sú wọn. Wọ́n kàn tó ń rọra wò pé nígbà tó bá yá, àwọn ò tún kàn sí wa. So kò ṣe torí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó bá sú wa, ó dàbí pé àwa tá à ń sọ̀rọ̀ yìí gan, a ní mọ̀ wá bá ṣe wá, a ní mọ̀ sọ bá ṣe ń sọ. So a gbọ́dọ̀ máa sọ. Ẹ wò nígbà táyà sọ̀rọ̀ nípa pé oríire yìí o, àwọn bá wa tún wọn sílẹ̀ o, tí gbogbo wa ń pariwo ìní wọn tó gbọ́. State Police náà nìsín. Nígbà tá a sinmi, ọ̀rọ̀ rẹ̀ ti wà ní ilé ìgbìmọ̀ asòfin. Àbí bẹ́ẹ̀ kọ́. Nítorí ọ̀rọ̀ aráàlú, ìkọ̀ọ̀kan ń ta sí wọn létí. Ìdí nìyí tó fi dàbẹ́ ni pé mo fi ní. Ẹ mọ̀ jẹ́ o sú wa o, kò ní rẹ̀ wa o. Bọ̀rẹ̀dà gbọ́dọ̀ àgbọ̀hùn yín tòótọ́. Tony
0: Comrade
1: Igé Olúmìdé
0: Bàbá
1: Àìnàbọ́lárìnwá.
0: Ẹ jẹ́ mú pè yí. Ẹ ló káfe káàdì ètò ìkábíkásẹ̀ rẹ̀ ńlẹ̀ ló ẹ ti wọlé ẹ káàsán.
2: Olóyè Ismail Ọmọlẹ́yẹ nílùú kọ mi.
0: Ẹ ṣeun.
2: Gbogbo àwọn olóṣèlú tí wọ́n bá ti gbé kàǹpé wá sí orí rédíò yín, ẹ jọ ẹ fún aráàlú láyé da ìpè aráàlú. Torí àwọn rédíò kan bẹ́ ń sìn tí wọ́n ní gbà pé aráàlú bóyá yóò ti bẹ̀bẹ̀ lábẹ́lẹ̀ ni pé òun fẹ́ kí aráàlú béèrè ìbéèrè tó lè gbé ìṣubú lọ́wọ́. Ẹ fi aráàlú dára balẹ̀ fún aráàlú láàyè kẹ ẹ̀dẹ̀ fún aráàlú láàyè dáadáa láti béèrè ìbéèrè lọ́wọ́ olóṣèlú tó bá ti wá tẹ̀yẹn. Ẹni gbogbo àsìkò tí gbogbo máa borí wọlé sí gbogbo rédíò ṣẹ̀sán rèé. Tá a bá wọlé tán ẹ̀ ní pè wọ́n lẹ́ẹ̀kan kí wọ́n wá mọ́. Ẹ gbọ́ ẹ fún aráàlú láàyè láti béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Gbogbo wọn la aráàlú láti kọ́ gbogbo ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ gbogbo wọn àti kọ́ kalẹ̀.
0: Tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, tó bá jẹ́ pé ẹ ti mọ́ ń tẹ́tí sáwọn ètò tá a mọ́ ń ṣe lórí ìkànnì yìí, àwa máa ń fáwọn èèyàn láàyè. Bàbá ti gbé èèyàn wá báyìí. Ìbá ṣe ẹni tó ti wà nípò òṣèlú, àbẹ́ni tó dipò kan àbékejì mọ́, àbẹ́ni tó ẹ̀sẹ̀ fẹ́ bọ́ pọ̀ òun á sójú òpólẹ̀
1: táwọn
0: ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sì bèrè ìjókòó ọ̀jọ̀gbọ́n àgbéyẹ̀wò gbogbo ẹ̀ báhùn tó fi máwọn elédè gẹ̀ẹ́sì wa náà. Wọ́n bá ti gbé èèyàn wá, wọ́n máa ń sójú òpólẹ̀ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè pè kán lè béèrè ìbéèrè tó wà lọ́kàn wọn. Ẹ mọ̀ bẹ̀rù ẹ mọ̀ fòyà.
1: Níwọ̀n
0: bá ìgbà tẹ́ ẹ bá ti tẹ́tí sí kànnì kàǹgà gbọ́n mà gbẹ́ Welsh Radio 89.3 FM. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ bèèrè aba ti gba lejo wa e bere nigba ti o ba ni won ba gba ti o ba ti tako ilana gbon safefe enyo
1: nigba ke se pe ma bu
0: so ro ku ba ku pe
1: to le lo nigba ti o ba bo so safefe nigba na yo ri pe mo won ri gundu gundu
0: e
1: ke won ri gbangbangba
0: e dakun e ja mo rele e ba ndagbere
1: e oruko temi ni ambassador wale egbe wumi baba one nation pelu ogo olohun e pade wa e pade awa iko ijoko ojogbon ni ojobo lagbara lowo olohun emi ni tin eyin ni temi a o pade layo o dabo
0: e seun ambassador wale egbe wumi to eyin ara le e seun e ko fe wa e si seun te duro sibe on te wa nbe ntori itiwa tori ba ti dagbere lori agbeyewo pe a nbo to ba ti di ago bayi o lori igbagede ora awon eyan wa tun duro de wa e se o ife eyin o momo lo kan aya wa amariri re e seun pupo o yo olohun adegoke lo ko temi je gbagede oro le to te si se gbo tan yi kan ni kan ga gbo magbe Wells Radio 89.3 FM. Mo gbe ko nbe o e mo gbo wan show e ko kale ke si ya se o ire o

Orílẹ̀-èdè Amẹ́ríkà ni apẹ̀rẹ̀ ti wọ́gi lé àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ lásìkò tá a wà yìí látàrí ohun tó ní ṣe pẹ̀lú bí wọn ó ṣe máa rìnrìn àjò kúrò nílẹ̀ DR Congo ìyẹn lọ sí ilẹ̀ Amẹ́ríkà látàrí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àrùn ìbẹ́sílẹ̀ Ebola. Eléyìí tí wọ́n ní ìgbégilé náà òun ló sì ní ṣe pẹ̀lú bí àwọn tó jẹ́ arìnrìn àjò náà tí wọn yóò ṣe mọ bí wọ́n ti ṣe lo ọjọ́ mọ́kànlélógún ní orílẹ̀-èdè náà kó tó di pé wọ́n mọ rìnrìn àjò lọ sí ilẹ̀ Amẹ́ríkà. Ìgbésẹ̀ ọ̀tún yìí ni a kéde lánàá látọwọ́ ìṣèjọba ààrẹ Trump lábẹ́ ètò kan eléyìí tí wọ́n pè ní ìlànà ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ Amẹ́ríkà. Èyí tó sì wáyé látàrí bí ẹ̀rùn Ebola yìí eléyìí tí a pe ó bẹ́lẹ̀ nílẹ̀ DR Congo tí ó ṣe àkọọ́lẹ̀ bí àwọn èèyàn tó dídín ẹni ẹgbẹ̀rún méjì tí a pe wọ́n ní àrùn náà tí àwọn tó sì dín díẹ̀ àwọn tó lé díẹ̀ ní 500 ti gbẹ̀mí mì látàrí ìtànkálẹ̀ àrùn ọ̀hún. Ẹ̀wẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣàkóso àti ìdóòlà ìtàn àrùn nílẹ̀ Amẹ́ríkà ó ní àti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn àjọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọnìyàn nílẹ̀ Amẹ́ríkà eléyìí tí a pe ń ṣiṣẹ́ nílẹ̀ Congo tí a pe wọ́n ní a ti ṣe àyẹ̀wò fún wọn tí wọ́n sì ní àrùn yìí ò ní wọ́n pe wọ́n mọ̀ ṣe ètò ìtọ́jú àti ilé ìtọ́tọ́ tóhun tó yẹ fún wọn kó tó di pé wọ́n mọ̀ ṣe ìgbésẹ̀ mímọ́ gbé wọn kúrò fún ìtọ́jú àti ìlànà eléyìí tó tọ́. Orílẹ̀-èdè United Arab Emirates ti nàka àlébù sí ilẹ̀ Iran lórí bí ó ṣe ṣe ìkọlù sí àwọn ọkọ̀ ìgbépo méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ tilẹ̀ ọ̀hún lórí omi ti Strait of Hormuz nígbà tí a pe wọn ní aṣekú pa ọmọ orílẹ̀-èdè India kan eléyìí tí àwọn mẹ́jọ míì sì tún fara ṣiṣe níbi ìkọlù náà. Ilẹ̀ UAE yìí ṣàkàwé ìkọlù náà gẹ́gẹ́ bí ohun tó tàpá sí ìlànà òfin orílẹ̀-èdè àgbáyé tẹ́sí lágbo ìkìlọ̀ wípé àwọn nǹkan tó lè dá omi àláfíà rú láwọn agbègbè àti àwùjọ ò ní wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún lásìkò tá a wà yìí. Ìkọlù náà ló wáyé lánàá níbi tí a pe wọn ní orílẹ̀-èdè ilẹ̀ Iran àti Amẹ́ríkà bí ẹ ṣe ń wọ̀yé àjà láàrin àwọn méjèèjì ò ní pé ó tún wọ ọjọ́ kẹta ní nǹkan wà lẹ́ lásìkò tá a wà yìí. Wọ́n pe ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní kété tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump kéde 20% lórí àwọn nǹkan tí a pe wọ́n ṣe gbègé lé àti ìlànà tí wọ́n ṣe lásìkò tá a wà yìí nígbà tó jẹ́ kó dìmọ̀ pé ilẹ̀ Washington ò ní pé wọ́n ṣe àfikún àwọn ìfi-ẹnilára náà lórí ilẹ̀ Iran. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ ilẹ̀ Iran fáwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣàkóso àti àwọn nǹkan àyípadà IRGC ò ní apẹ́ wọn ti gbà lórí bí wọ́n ṣe fojú sun àwọn ọkọ̀ ìgbépo yìí eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọkọ̀ wọ̀nyí ò ní wọ́n pé wọ́n ta wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí àwọn ìkìlọ̀ tó wá látọwọ́ àwọn ológun èyí tó sì mú kí àwọn wọ̀nyí kí wọ́n ní wọ́n ṣe pitú ọwọ́ wọn lórí àwọn ọkọ̀ ìgbépo náà. Àwọn panápaná níròyìn gbé wípé wọ́n gbìyànjú tí wọ́n sì ṣe bí akin lọ́wọ́ òru láti wojú iná kan ilé tí wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ń ṣe ìkọlù sí agbègbè igbó kan èèyàn nítòsí Paris ibi tí wọ́n ní èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní apẹ́ wọn fura sí tí wọ́n sì fọwọ́ òfin gbé lórí pé àwọn ní apẹ́ wọn da iná láàbí tó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún. Alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèrè alákòóso fọ́rọ̀ nǹkan abẹ́nú lórílẹ̀-èdè náà Laurent Nunez ló ṣàlàyé ní nǹkan wà lé àná pé iná ọmọ rárá náà òun ni ó pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àmójútó tí wọ́n sì ti ń ṣe ìkápá rẹ̀ eléyìí tán jẹ́ pé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ náà ló wáyé lágbègbè Fontainebleau àti àwọn agbègbè míì tó ń bẹ ní nǹkan tòsí agbègbè tí ọ̀rọ̀ yìí tó ti gbé ṣẹlẹ̀. Nunez jẹ́ kó di mímọ̀ pé iná náà ò ní pé ó wáyé nítòsí ààfin eléyìí tó wà ní agbègbè Fontainebleau yìí nígbà tó jẹ́ kó di mímọ̀ wípé ìtarí àwọn tí wọ́n fi ń lọ ṣiṣẹ́ akin yìí ò ní ó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà àti àwọn nǹkan tí wọ́n lè fi kojú iná náà láti ṣètò ìpaná ọ̀hún lójú ọjọ́. Nínú ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Faransé ó ní wọ́n pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ báyìí ni wọ́n pé wọ́n súnmọ́ àti kópa níbi ìdíje ife àgbáyé eléyìí tí wọ́n pe wọ́n mọ̀ wá kò pẹ̀lú orílẹ̀-èdè Spain ní ìpele tó kángun sí àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tọdún 2026 bí ìfẹsẹ̀wọnsẹ̀ náà bí ó ṣe mọ rí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ọmọ orílẹ̀-èdè France àti ilẹ̀ Spain tí wọn yóò mọ wá kò lásìkò tá a wà yìí.
wọ́n pé ìpele tó kọ́gù sí àṣekágbá náà ni a pé yóò wáyé lónìí bí orílẹ̀-èdè France yóò ṣe máa wá kò ní ìpele pẹ̀lú àwọn orílẹ̀-èdè Spain lásìkò tá a wà yìí. Eléyìí tẹ́ pé ìgbà tí wọ́n ti kóra jọ pọ̀ tí wọ́n sì ti wá kò pẹ̀lú ara wọn gbẹ̀yìn olójú ọdún 2018 nínú ìdíje ọ̀hún ti ilẹ̀ Russia tí wọ́n pe wọn ni aṣagbátẹ rẹ̀. France ni a pé yóò mọ láǹfààní yóò ti máa gbára lé àwọn tí wọ́n pe wọ́n mọ̀ gba ọwọ́ iwájú fún. Eléyìí tí wọ́n ti ṣe abalógun lórí pápá náà Kylian Mbappe àti orílẹ̀-èdè Spain náà tí àwọn náà sì ń gbìyànjú láti fi ìgboyà wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Eléyìí tí wọ́n pe wọn ni wọ́n gbìyànjú láti ṣe ètò láti rí pé àwọn náà yanyọ láti kógo já sí abala. Eléyìí tó jẹ́ àṣekágbá rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè Spain oní òṣeéṣe kan láǹfààní láti yanyọ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún látàrí ipa ribiribi eléyìí tí wọ́n ti ń kó bọ̀ látẹ̀yìn wá. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti wá fún ipe iléeṣẹ́ ààrẹ ti bu ẹnu àtẹ lu gómìnà Ṣèyí Mákindé lórí ìpè rẹ̀ fún àjọ àgbáyé láti ṣe ìwádìí lórí ohun tó ní ṣe pẹ̀lú ìjínigbé àwọn èèyàn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà la mọ̀ fún pé àjọ ICPC ti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kìnìwé lórí àjọ ilé ìtàn pé wọ́n ní ṣe pẹ̀lú awuyewuye kan eléyìí tó ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan nílẹ̀ yìí. Iléeṣẹ́ bu ìfọpo Dangote kéde bí wọ́n ta epo lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú owó dọ́là nígbà tó sì ṣiṣọ́ lójú àwọn ètò ìlànà owó sísan àti iye tí wọ́n mọ̀ ta àwọn epo wọ̀nyí ní ṣísẹ̀ntẹ̀lẹ̀. Ilẹ̀ Amẹ́ríkà ni ìjọba rẹ̀ ti wọ́gi lé àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ lásìkò yìí ti ń bẹ nílẹ̀ DR Congo láti máṣe rìnrìn àjò wá sílẹ̀ Amẹ́ríkà pẹ̀lú àwọn ọkọ̀ ìkérò bí àwọn aláṣẹ ilẹ̀ náà bí wọ́n ti ṣe ń bójú wo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìbẹ́sílẹ̀ àrùn ẹ̀bólà lórílẹ̀-èdè náà. Bákan náà ni ilẹ̀ United Arab Emirates ni a ti nà ka lébù sílẹ̀ Iran lórí bí wọ́n ti ṣe ń ṣe ìwà ìkọlù àti bí wọ́n ti kọlu ọkọ̀ ìgbépo méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí omi ti Strait of Hormuz èyí tó sì ṣekú pa ọmọ orílẹ̀-èdè India kan àti àwọn mẹ́jọ míì ti ń fara ṣeṣe níbi ìkọlù náà. Nínú ìròyìn eré ìdárayá láti mú àfòyín pé orílẹ̀-èdè France òní àti ń fojú sun àti kópa níbi ìdíje fe àgbáyé bí wọ́n ṣe wá kò pẹ̀lú orílẹ̀-èdè Spain ní abala ìkọ́gùn eléyìí tó kọ́gùn sí àṣekágbá àkọ́kọ́ fún ti ìdíje tọdún 2026 eléyìí tó ń lọ lọ́wọ́. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn olúwa látọwọ́ kunle olówú. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ọ̀pá ayélujára gbogbo pẹ̀lú àti Wales Radio 893. Nígbà tẹ̀lé fẹ́ràn ọ̀tẹ́ ó sì tẹ̀lé wa lójú ọ̀pá ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Nígbà tẹ̀lé pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ kànga pẹ́mọ́gbẹ́ lórí ẹ̀rọ 0916-893-2000. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga pẹ́mọ́gbẹ́ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò máa bùkún fún yín.

0: tẹ̀síwájú rẹ̀ a máa bá yín o. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yín náà o.
1: West Radio
0: ẹ máa lọ sókè sí ni o. Ìdádúró nìde bá yín lágbára ọlọ́run.
1: Kọ́lé ń kọ́.
0: Kọ́lé, ètò kọ́lé ẹ máa bá wa gbọ́ o. Ètò ní o. Ìlọsíwájú rẹ̀ a bá gbogbo wa lákọ́lé aláyọ̀ fún gbogbo wa o.
1: Àmì ẹ ṣeun. Ẹ bá ń gbé gáàsì lẹ́ńdà yẹn fún wọn. Ẹ bá ń gbé fún wọn. Ẹ̀bùn tí wọ́n jẹ nìyẹn. Dúpẹ́.
0: Ẹ ṣe àdúpẹ́ o.
1: Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kó hàn síta kárí àti ìforí ẹjẹ́ ń wò ń bẹ̀ yẹn. Kò tí ì hàn síta gbangba o. Kí ló dé? Ó ti hàn síta báyìí. Ẹ ṣeun ojú òní tì yín. Ẹ lọ dúró dè wá díẹ̀ níṣẹ́jú kan náà. Ẹ ṣeun.
2: Mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì ni ẹ ṣe. Táró wóra lẹ̀ ká ṣe sẹ́ṣọ̀n àti.
1: Àwọn tí wọ́n jẹ̀bùn ni wọ́n ti gba ẹ̀bùn lọ́yẹn.
2: Building plan àbí sí ọ̀fọ̀ àti agreement kán bá wa ṣán gbó.
1: Ó Jom Life ló pákéjì ẹ̀mú wíbẹ̀ fún yín. Wọ́n láwọn ń gbé ètò kan bọ̀ tí wọ́n wà gbé ká yín mọ́lé against December. Wọ́n ní gbogbo ẹgbẹ́ ti forúkọ sílẹ̀ pẹ̀lú àwọn ìgbà yẹn a máa sọ lẹ́kùn rẹ́rẹ́.
2: Táró wóra lé ká gba document kán ní no faith kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé bí dúró.
1: Ẹjẹ́ mú àwọn mẹ́sẹ̀jì tó kù kó tó di pé ń wá ń dìgbò tí àwọn ó wọlé wá bàbá Amuna Chizu kí ó tó di pé wọ́n ó wọlé wá sórí ètò.
2: Olúwa.
1: 2 number 3 bedroom duplex and 2 number 2 bedroom flat ojú kan ló wà at ẹlẹ́ṣẹ̀ mẹ́ta area ní èló ni asking price 220 million naira ni wọ́n fẹ́ tà á. Ẹni bá nífẹ̀ẹ́ sí ẹ pé nọ́mbà tèmi ni o.
2: Ọpẹ́ mi àpọ̀.
1: Upstairs kan rèé wọ́n ló dáa fún ilé ìwé ó dáa fún ilé ìjọsìn tá à ń pè ní church office complex wọ́n ló dáa fún eatery shopping complex warehouse níbo ló wà ó wà ní Alexander ní Kuola Road. Èló ni asking price wọ́n ní 70 million naira òní.
2: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára.
1: A plot 3 plots of land ìmọ̀ ló wà ó wà ní àgbọ̀ngbọ̀n village opposite Crane ìyẹn ní ọ̀nà Adébáyọ̀ Ìdí Ayùn rẹ̀ lọ́hùn-ún off Ìjẹ̀bú Òde Road. Asking price wọ́n ní 3 million naira ní per plot tí wọ́n fẹ́ tà á nìyẹn. Ó wà ní Gúsébù.
2: Akọ kò ní wó mọ́ mi lórí. Àmì ni ẹ ṣe. Táró wóra lẹ̀.
1: Mo rẹ́nikẹ́ ọlọ́pàá dé. Wọ́n ní láti ojú irin Bódìjà. Wọ́n ní mo kí yín ẹkú ọdún ọjọ́ sí kò ní tán lọ́wọ́ yín o. Ìyáàfin mo rẹ́nikẹ́ ọlọ́pàá dé ló sọ bẹ́ẹ̀. Ẹ ṣé o, èmi náà ń ṣàmì níbi tí mo wà yìí.
2: Lébi dúró.
1: Nìkan ni fanpage wa lọ́hùn yẹn at West Radio 893. A ní ẹ lọ gbójúwò wá kẹ́ ẹ comment kẹ́ ẹ like kẹ́ ẹ fi mẹ́sẹ̀jì yín ránṣẹ́ kẹ́ ẹ sì bá wa pin.
2: Eri wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ní lébi dúró. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀.
1: Ẹnìkan tún rèé wọ́n ní Fẹ́mi Banjo láti Ìkọ̀tún nílùú Èkó. Tọ́ Ọlọ́run ṣeun. Wọ́n ní iṣẹ́ scaffolding lèmi ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà.
2: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ olú.
1: Ìwọ náà nílé àbí ilẹ̀ tó fẹ́ tà ẹ pè wọlé sórí ètò báyìí bá a ṣe ń ṣètò abẹ́ ẹmọ iṣẹ́ kan tàbí omi ìṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Ẹ̀yin ẹ pè wọlé pé tọ̀ èmi o tailor ni mí o bricklayer ni mí o architect ni mí o surveyor ni mí o àbí electrician lẹ́yìn ẹ pè wọlé sórí ètò 091-68-93-1000 nọ́mbà tẹ́ lè fi pè wọlé nìyẹn tàbí kẹ́ ẹ lo 091-533-4893 ta ló wà lójú òpó yìí. Hello ẹ káàsán. Ó ti já ń tiẹ̀. Ó ti wọlé padà o. Ẹ̀yà tuntun gbéná. Hello ẹ káàsán.
3: Ẹ káàsán
1: máa ẹ kúrò ní rédíò yín.
3: Ẹ̀sà.
1: Ó yá mò ń gbọ́ yín. Kí lorúkọ yín?
3: Èmi ni Mẹ́bísà Bíọ́lá Okunọ̀lá àwa ń ta káṣíọ̀nù ní Èkó.
1: Lódù ọ̀nà. Abiola Kopuola.
3: Ẹ̀mi àlọ́ máa já odù ọ̀nà.
1: Ok, odù ọ̀nà ti ọ̀nà Jẹ̀bú.
3: Ọtí ọ̀nà bí àmì rẹ̀.
1: Ok, káṣíọ̀m lẹ́ ń tà.
3: Káṣíọ̀m ọ̀dà.
1: Ok.

Ẹkànlẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà ló ń dé sítì gbọ̀yìn lálẹ́ tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wales Radio 89.3 FM. Eléyìí ti a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, òló èdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ṣiṣẹ́ lójú ètò tó ní ṣe pẹ̀lú ìlànà ìkọ́lé eléyìí tí ó pèsè iṣẹ́ fún 1,300,000 èèyàn. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣiṣẹ́ lójú ètò àtúnṣe àwọn ìlànà ojú òpó ayélujára láti ṣe àmúṣe àti ìlànà èyí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí láwọn iléeṣẹ́ ìjọba. Gómìnà Mákindé sọ̀rọ̀ gbé ìpè rẹ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nu àti ìwádìí ọ̀rìn kìnìwé látọ̀dọ̀ àjọ àgbáyé sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí pé àwọn fi ọwọ́ òfin ké àwọn fi kélé òfin gbé ẹni tí í ṣe ayédèrú ọ̀gá àgbà àjọ kan ní ìpínlẹ̀ Ọ̀sun. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ṣiṣọ́ lójọ̀rọ̀ pé ìṣàkóso rẹ̀ òun ló ti ń gbèrò láti ṣe àgbékalẹ̀ àwọn nǹkan ètò ilé tó lé ní 1,000,000 káàkiri àwọn ìpínlẹ̀ bíi 14 tó fi mọ olú ìlẹ̀wọ̀ Àbújá pẹ̀lú èròngbà láti ṣètò ìpèsè iṣẹ́ fún bí 300,000 èèyàn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti dí àlàfo eléyìí tó ní ṣe pẹ̀lú àìrílégbé lórílẹ̀-èdè yìí. Ààrẹ eléyìí tó ṣọ lójú ọ̀rọ̀ wò pé ìjọba àpapọ̀ òní ó ṣe àgbékalẹ̀ àwọn ètò àtúnṣe láti lè fa àwọn tó jẹ́ olùdókòwò sí ẹ̀ka ètò ilé kíkọ́ nípasẹ̀ àwọn àgbéǹde nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣàkóso ọ̀rọ̀ ilẹ̀, àwọn ìlànà ètò ìṣúná tó fi mọ́ àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ò ní àkóyawọ́ nínú. Ẹni tó ṣojú fún ààrẹ ìyún akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nítọ̀ George Akume níbi ìṣiṣọ́ lójú ètò eléyìí tí a fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilégbèé káàkiri àgbáyé tó ń tilẹ̀ adúláwọ̀ eléyìí ṣiṣẹ́ ogún orú rẹ̀ nílùú Àbújá. Ààrẹ Tinubu tẹnumọ́ wípé ìṣàkóso rẹ̀ lórí ètò ìrètí ọ̀tun òun ló ń gbìyànjú láti rí wípé wọ́n ṣe àwọn ìlànà eléyìí tó yàtọ̀ tó sì tayọ gbogbo ìgbésẹ̀ eléyìí tí ó lè mú kí àwọn nǹkan yìí kó má láǹfààní àti jẹ́ àṣeyọrí tí wọn yóò sì mọ ṣe àwọn iṣẹ́ náà papọ̀ pẹ̀lú àwọn aládàáni. Nígbà tó wọ́n ń ra wẹ́ẹ̀bẹ̀ sáwọn olùdókòwò lábẹ́lé àti lókè ìta ó rọ̀ wọ́n láti ṣe àmúlò àǹfààní ètò ilégbèé orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ó ṣe ń fi ọ̀rọ̀ ìdánilójú hàn fún wọn wípé ètò ìdókòwò náà òun ni a pé yóò ṣe àǹfààní púpọ̀ fáwọn àti gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe àfihàn àwọn ètò òpó ayélujára mẹ́ta tuntun láti ṣe àmójútó àmúlò àti àyẹ̀wò iṣẹ́ ní ẹ̀ka ìjọba eléyìí tí a pé yóò mú kí àwọn ètò yìí kó láǹfààní àti lágbára sí i pẹ̀lú èyí tí a tẹ̀lé pé ìjọba ti pàṣẹ pé gbogbo àwọn ilé iṣẹ́ ẹ̀ka àti àjọ tó jẹ́ ti ìjọba òun ló bẹ̀rẹ̀ sí ní lo àwọn ètò wọ̀nyí láti jẹ́ kí ojúṣe wọn hàn gbangba kí wọ́n sì mú iṣẹ́ ìrìjú wọn sí àwọn aráàlú sunwọ̀n sí i. Akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nítọ̀ George Akume ló ṣe àfihàn àwọn ètò yìí ní ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá. Akume ṣàlàyé pé àwọn ètò tuntun wọ̀nyí òun yóò jẹ́ kí ìtọ́jú ìkọ̀wé àti ìbánisọ̀rọ̀ nípa àwọn àtúnṣe iṣẹ́ ìjọba kó rọrùn àti pé wọ́n ṣàfihàn pé bí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ṣe pinnu láti kọ iṣẹ́ ìjọba eléyìí tí wọ́n ṣe sílẹ̀ tó dá lórí ìmọ̀ ẹ̀rọ tó sì mú àbájáde rere wá fáwọn aráàlú. Ó tún mẹ́nubà pé lẹ́yìn ìfihàn náà wọn yóò tú ìkéde rẹ̀ ṣe sí gbogbo àwọn ilé iṣẹ́ àti àjọ tó jẹ́ ti ìjọba láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ fún ètò àtúnṣe fún ìmúlò àwọn ètò eléyìí tí wọ́n ṣẹ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ gbogbo yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti ṣàlàyé ìdí tí ó fi pè fún ìwádìí ọ̀rìn kìnìwé nígbà tó ránṣẹ́ ìpè rẹ̀ sọ́dọ̀ àjọ àgbáyé àti àwọn àjọ ajàfẹ́tọ̀ ọmọnìyàn aládàáni fún ètò àkóyawọ́ látàrí àti ṣèwádìí lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹ ó rántí wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló pe ìpè yìí níbi ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó ṣe lánàá òde yìí lẹ́yìn ìdápadà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n láǹfààní àti gbà tún ti àwọn olùkọ́ wọn. Gómìnà Mákindé jẹ́ kó dìímọ̀ pé ìgbésẹ̀ yìí òun ló jẹ́ ohun tí kò bójúmọ̀ èyí tó sì jẹ́ kí wọ́n ṣe ìwádìí ọ̀rìn kìnìwé lórí ẹ̀ pàápàá jùlọ láti lè jẹ́ kí àwọn orílẹ̀-èdè àgbáyé tó kù kí wọ́n lè láǹfààní àti mọ bí nǹkan ṣe rí lágbọn ètò ààbò nílẹ̀ yìí. Ó ṣàlàyé sọ̀rọ̀ iwájú wípé mímọ̀ nípa pẹ̀lú àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn láwùjọ àgbáyé àti àwọn tó ní ẹ̀rọ tó tọ́ àti ilé ètò yẹ pẹ̀lú ilé ìtúnbẹ̀ lọ́dọ̀ àjọ àgbáyé ni wọ́n pe yóò ṣe ìwúlò gidi fún ètò tó ní ṣe pẹ̀lú ohun tó ṣokùnfà ìjínigbé àti ojútùú láti mú kí àwọn èèyàn ní ìgboyà nínú ìwádìí náà. Gómìnà Mákindé fi kún wípé ìpèyé òun ló wáyè láti lè rí pé wọ́n rí ìdájọ́ rere fáwọn èèyàn wọ̀nyí tí wọ́n pe wọ́n ní àbẹ̀ lákàtà àwọn agbésùnmọ̀mí fún 50 ọjọ́ ó lé eléyìí tó sì tún fi ọ̀rọ̀ ìdánilójú ránṣẹ́ síta àwọn aráàlú wípé ìgboyà yóò lè wà fún kálukú tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n lè lọ sí ilé ẹ̀kọ́ láì bẹ̀rù.

Mọ̀lẹ́bí olùkọ́ ni Michael Oyedokun, ọ̀kan nínú àwọn olùkọ́ ilé tí wọ́n pe wọn pa lásìkò ìjínigbé níjọba ìbílẹ̀ Orire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu láti jọ̀wọ́ ṣe ìrànwọ́ láti rí òkútù arákùnrin wọn padà. Ilé tí wọ́n pe ó jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe kókó, ó sì ṣe pàtàkì láti lè mú kí wọ́n ṣe ètò ẹ̀yẹ ìkẹyìn àti ìfilẹ̀bóni láṣìírí fún arákùnrin náà. Ìràwọ̀ ẹ̀bẹ̀ yìí òní a fi síta nínú lẹ́tà kan tí wọ́n jùmọ̀ fi ọwọ́ sí látọwọ́ àwọn mọ̀lẹ́bí Oyedokun, eléyìí tí wọ́n sì kọ ránṣẹ́ sí ààrẹ lónìí òde yìí. Nínú lẹ́tà tá à ń wí yìí, àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n kanminú wípé ìbaninújẹ́ náà òun ló sì wà láàrin ẹbí látàrí wípé òkú arákùnrin náà Oyedokun ó ní àwọn kò tí ì láǹfààní àti rí tàbí gbà padà. Tí àwọn mọ̀lẹ́bí náà sì ń kẹ́dùn pé nígbà tí ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí ni ẹ ti ń padà pọ̀, tí wọ́n sì ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tí wọ́n jọ jígbé látẹ̀yìnwá. Wọ́n pe àwọn sì wà nínú ìdárò àti ìbànújẹ́ látàrí wípé àwọn ò tí ì rí òkú Oyedokun títí di àkókò yìí. Àwọn mọ̀lẹ́bí náà ránṣẹ́ ìtúbà sọ́dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu láti dákun-dábọ̀ pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ láti lè rí òkú arákùnrin wọn, eléyìí tó ṣe ń bẹ nínú igbó. Àjọ tó ń gbógun ti ogun olóró lórílẹ̀-èdè wa Nàìjíríà NDLEA ti ṣàfihàn ìmúrasílẹ̀ rẹ̀ láti fọwọ́ sí ìwé àdéhùn ìgbọ̀rẹ̀níyé pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè Egypt. Àdéhùn náà ni yóò mú kí ìfọwọ́sowọ́pọ̀ pọ̀ sí nínú ìgbógun ti lílo ìgbógun olóró àti títà rẹ̀ lọ́nà tí kò bófin mu nípasẹ̀ pínpín ìtanilólobó, iṣẹ́ àjùmọ̀ṣepapọ̀ àti ìkọ́ni. Iléeṣẹ́ náà sọ pé àdéhùn tí wọ́n gbèrò yóò túbọ̀ mú ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Egypt le sí, yóò sì jẹ́ kí wọ́n lè kojú ewu tí ẹgbẹ́ àwọn oníṣòwò ogun olóró àgbáyé ń fà káàkiri ilẹ̀ Adúláwọ̀. Alága àti olùdarí àjọ náà, ọgágunfẹ̀yìntì Mohammed Buba Marwa, wọn ló sọ èyí lásìkò tí aṣojú ìjọba Egypt sí Nàìjíríà Mohammed Fuad tó ṣàbẹ̀wò ẹnu iṣẹ́ sí iléeṣẹ́ náà nílùú Àbújá lónìí òde yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, aṣojú orílẹ̀-èdè Egypt náà tẹnumọ́ ìdí pàtàkì tó fi yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà àti Egypt ó túbọ̀ fọwọ́sowọ́pọ̀ láti dojúkọ ìṣòro títọ ogun olóró ní ìwòye àpapọ̀ fún gbogbo ilẹ̀ Adúláwọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn ti tẹ ẹni tí í ṣe adarí àti alákòóso àgbà eléyìí tí a pe òfin ara rẹ̀ joyè nínú àwọn awuyewuye kan eléyìí tó ní ṣe pẹ̀lú àjọ kan tí wọ́n pè ní PFIPC. Ẹ̀yàn Adéníyí Adéyẹmí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, lẹ́yìn wákàtí díẹ̀ tí ilé ẹjọ́ gíga àpapọ̀ tó ń jòkó nílùú Àbújá bí àṣẹ síta wípé kí ọlọ́rẹ̀ fi òfin gbé. Adájọ́ Mohammed Umar òun ló pàṣẹ pé kí ọlọ́rẹ̀ fi òfin gbé Adéyẹmí lẹ́yìn tó kùnà láti fojú hàn níwájú ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú gbígbìmọ̀pọ̀, yíyí ìwé àti mímọ pera ẹni ní tí kò jẹ́. Wọ́n pe àwọn tó rojọ́ takò nínú ka lébù tí wọ́n sì fẹ̀sùn kan wípé ó ń ṣiṣẹ́ lórí àwọn lóde ilé iṣẹ́ kan eléyìí tí ilé iṣẹ́ ààrẹ dẹ̀ jẹ́ kò di mímọ̀ wípé ilé iṣẹ́ ọ̀hún òun ni kò rẹ́sẹ̀ walẹ̀ tí àwọn kò sì mọ́. Ẹ ti ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abiodun Ọ̀jẹ̀lábí fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé Adéyẹmí ń lọ́wọ́ ti tẹ̀ látọwọ́ àwọn ikọ̀ amúṣẹ́yá wọn níbi tí wọ́n pe ọ̀sà pamọ́ sínú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìrètí sì wà pé wọ́n mọ̀ fi ránṣẹ́ sílùú Àbújá láti mọ fojú winá ẹjọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé ìṣàkóso rẹ̀ ló ń gbèrò láti pèsè ilé tó lé ní 1,000 káàkiri àwọn ìpínlẹ̀ bíi 14 àti olúlu lẹ́wà Àbújá pẹ̀lú èròǹgbà ilé tí ó mú kí ilé iṣẹ́ náà kó pèsè iṣẹ́ tó lọ bí 100,000 fún àpá ti dí àlàfo tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ àìrílégbé lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ṣiṣẹ́ lójú òjò opó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí a pé wà láti ṣe ètò àmójútó, ṣíṣe àmúlò àti ṣe àgbéyẹ̀wò iṣẹ́ àwọn òṣìṣẹ́ tó ń bẹ lẹ́ka ètò iṣẹ́ àti àjọ tó fi mọ́ ẹ̀ka tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kí ọwọ́ iṣẹ́ wọn kó lè máa ya sọ́wọ́ iwájú sí. Bákan náà la máa fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ohun ìdí tó fi pe àjọ àgbáyé àti àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn
lori ati se iwadi ore kinewe lori to ni se pelu ijinibi awon oluko ati akeko ni joba ibile orire ni ipinle oyo bakan na la mo afun yin pe owo awon agbofinro ti te ayederu oga agba ajokan eleiti o nfira re pe oga agba nilu abuja eleiti owo ile ise olopa si te ni ipinle osun loni ode yi eyi lo pin iroyin le wa fun ti ale toni akojopo ati atuntun iroyin lo wa latowo kemi sola williams e ma gbagbe wi pe le darapo mo alawon oju opa ilu jarawa gbogbo pelu at wells 893 ni ba tele feran te o si tele wa loju opa ilu jara facebook wa pelu at wells 893 fm fan page bakan na le gbo aso e waju se loju ipona ti agbaye ti www.wells893.com nigba tele pe tabi fi atije sowo sinu yara ikoro injo lori ero 0916 893 2000 fa won isele ele to ba soju eni ade damola olo ede lomuro ina wa so ti gbo yin e se te n gbo ikanni ikanga agbomogbe wells 89.3 fm olorun yobo ko fun yin orun ayo laosun

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? Wells Radio 89.3 FM. Kàǹga agbẹ́mágbẹ́.

0: adigo bẹ̀rọ gbogbo ara kìkì ìjàjá kan sùkọ pàkẹrí kàdírí ètò bí ẹni dìrò ogun Mr. Sanitizer. A ṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè bá àgbà sọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè bá àgbà. Nínú gbígbọ́ gbígbà ni ó padà sí yín láǹfààní. Adigo bẹ̀rù. Ẹ dákò ẹ bá ń pè. Ẹ bá ń sọ fún wọn. Ẹ bá ń sọ fún wọn. Ẹni awíwíwí tó kọ̀ tó nùhùn òjáwọ́. Ẹni asọ́sọ́sọ́ tó nùhùn òjáwọ́. Bí takú bá mú ìgbẹ̀yìn ní dolóko àdá. Asáré ketekete. Bẹ́ẹ̀ òun ló fọwọ́ ara ẹ̀ fà. Ìwàkiwà ní jẹ́ntà ń sá fọlọ́pàá fún. Ìwàkiwà ní mú ní sá fún fìjìláńtẹ́. Bó o bá ṣe tí ò da bẹ́ẹ̀ yóò ṣe nǹkan ọ̀tùfù kì í kíyèsí ẹ̀kùlé. Adigo bẹ̀rù. Ẹni tí ò ṣe nǹkan ọ̀tùfù bó o ní ṣe kíyèsí ẹ̀kùlé. Mr. Sanitizer. A ṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè bá àgbà sọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè bá àgbà. Nínú gbígbọ́ gbígbà ni ó padà sí yín láǹfààní. Takuta kẹ́lẹ̀. Tájá kó sí ó ní haó haó haó haó ló ń pariwo. Ẹni tó lajá ń wá bí ajá rẹ̀ ti ń pariwo. Bẹ́ẹ̀ ta ni ò sa ìmọ̀ pẹ́ ni ó lajá ó lè mọ̀ padà súnmájá. Ètò ni. Tètè jáwọ́ bá a bá sọ tó o bá kọ̀ tó o jáwọ́. Rántí pé who say no government a ló sọ pé ò sí ìjọba. Ta lé nínà. Kútákúrá lákọrí rẹ̀ ibi gbì náà ló padà já sí. Adigo bẹ̀rọ gbogbo ara kìkì ìjà. Jákèso kẹpà kẹrí kádìrí ètò lónìí. Ó dàbí pé ẹ bá ń pe àwọn ọmọ yẹn. Àwọn ọmọ kékèké yẹn. Àwọn ọmọ bí ọdún mẹ́wàá mẹ́ẹ̀dógún. Ọ̀pọ̀lọpọ̀. Àbí àwọn ọmọ tó ti dàgbà. Tó jẹ́ pé ẹ sì mọ̀ wípé ẹ fẹ́ tọ́. Adigo bẹ̀rù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí. Ibi kódà, eré kìtà, kìrà, kìtà, kìrà, ni wọ́n sá kiri. Inú fún àyàfú, lòbí mi fi ń gbé. Irú àwọn ọmọ yìí, ẹ mọ̀ gbé bá múlẹ̀. Adigo bẹ̀rọ gbogbo ara kìkì ìjà ẹ mọ̀yé òbí tó ń pè mí. Ẹ dákun, ẹ wá bá mọ́ ọmọ mi. Ẹ wá bá mọ́ ọmọ àwọn. Kan bá mọ́ ọmọ wọn. Kan bá mú lọ kirikiri. Kan mọ́ ọmọ ti wọn. Kan bá ti ẹ̀ lọ tì májàlẹ̀. Kan mọ́ ọmọ ti wọn. Kan kó sẹ́kẹsẹ̀kẹ̀ sí lọ́wọ́. Ọmọ tá a kọ̀ ní padà gbélé tá a kọ́ tà. Ẹ gbọ́ mi. Ẹ mọ̀ sọ pé ogun ìdílé. Ogun ìdílé. Ogun ìdílé. Sókun ìdílé ló fọ́ ọmọ yín kú o. Nìbàdàn. Ó balẹ̀ Èkó. Ó dé Èkó kò fi ilé balẹ̀ Àbújá. Bó bá ti ẹ̀ jogun òdílé bá a bá bímọ tán. Ọmọ tá a kọ̀ tá a kọ̀. Ó yẹ ó tú rẹ̀ ẹ̀kọ́ ni. Àbí mẹ́mbó yẹ ó tú rẹ̀ ẹ̀kọ́ ni. Ọ̀nà tó bá gbà láti kọ́ rẹ̀. Ìwọ gó rí pé aláyé. Wọ́n bá bí ni tá a tú rẹ̀ ní kọ́ ni nà. Àṣíṣíà sóyí ẹ̀ ló fi jẹ́ pé òbí mi tí wọ́n ni kẹ́kànlá fọ́kọ̀ oṣù kíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin títí di oṣù kẹmẹ oṣù kẹsàn-án ọmọ mi ó ti ń wo eyín inú kan tó bí tó bá wa tún bí tán má fọwọ́ kàn ọmọ wà di páálí. Ẹja ó ti gbẹ. Wọ́n fẹ́ ká. Ta ni ò sa ìmọ̀ pé ó padà kan ni. Ẹja tó bá dẹ̀ kan. Ṣe sì ni ó mọ̀ gùn ní lọ́wọ́ o. Ẹ gbọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ eré. Tóbi sá sá sá sá sá sá. Lórí ọmọ.
1: sebi ko le je eyan ni o ko koronu
0: eh eyin so adigun beru abeti ilu gara bi ajere mr sanitizer alaye awon so lodo ti won won wi eh ibo mata ba bi o ye kan tu re ko ni
1: omo te ko te ko lati keke ona wada
0: oje bere makola wole
1: baba ti ba ajara abuka ati e lo laaro e jeun adigo beru agbogbo ara kikija fa wale idi ti mo bi ni o fa wale re o ti fe ma to pabo oro si ti mi tale yi ni mo pe ni e ka roko ni aja dudu ataja funfun leni meji nsin iko gba fi jujura won lo omo ti won ba fa kofu si lowo tamu jade gbangba o ti boju obi eje o ti boju ebi eje ona wada
0: ka won ebi o ma ri ona da alaye eh o di ye
1: omo te ko ye o wa so re di kerejegbon o so re di dakuda kari ilu o leri kutu o leri wenje adigo beru agbogbo ara kikija opoloko mo di tan fi ma fi e ka roko tu won fi ma fi powe fun omo awon omo mi to da ja pe omo mi yo gbo omo mi ko ni gbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ

kó bẹ̀rù agbogbo ara kìkì ìjà. Mo kẹ́yìn aláṣẹ ilé-iṣẹ́ rédíò táwa yìí. Látorí aláṣẹ, apàṣẹ ilé-iṣẹ́ rédíò táwa yìí. Ajíhìnrere obìnrin. Ìyá wa. Lillian. Mo kí yín mà. Ẹ kúṣẹ́. Ọ̀nà tẹ́ lálẹ́ yìí náà tó. Torí ẹ tó bá ti jẹ́ òbí gidi, ọ̀nà tó fi jẹ́ pé àwọn ọmọ òní ṣìṣe ni ó máa san. Mo kí yín mà. Mo wá kí ẹ̀yin aláṣẹ títí lórí igi wá nílé-iṣẹ́ yìí. Títí lórí gbogbo ẹ̀yin mọ́jọ bàjẹ́ nílé-iṣẹ́ yìí. Mo kí yín gan ẹ kúṣẹ́. Mo wá kí àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu lóró. Àwọn èèyàn ń dúró gírígírí. Láburú òní kàyìn ẹ kúṣẹ́ mà. Lónìí àwọn sórí kan wà. Àwọn sórí kan wà. Nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ Nìbàdàn. Ẹ̀yin fíjì ẹ̀ tẹ́ wà mbẹ̀. Ẹ kúṣẹ́. Commander Dọ́kásì Nido Ìdó local government Mutanda High mo dúró re. Tó bá sọ pé ṣe wọ̀wọ̀wọ̀ ẹ̀yin náà sọ pé wá wá wá. Ẹ ti gẹ́ ti ẹ̀. Ìjọba Ràfíù. Who say no government? Ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò iṣẹ́ yà o. Ibì kan wà tó jẹ́ pé mo sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n kò tí ì yá. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹni pẹ́ ń wo fíìmù ni. Àwọn ọmọkùnrin kan. Àwọn ọmọkùnrin. Tó jẹ́ pé gbogbo ọgbà tiwọn. Wọ́n fi ń gbẹ̀mí lẹ́nu èèyàn ni. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Àwọn kan ọwọ́ ti tẹ̀ wọ́n. Ó wá ń jadúrà kọ̀. Mo fẹ́ gbóhùn àwọn ọmọ yìí kí wọ́n san tójú wọn rí. Bóhùn náà ṣe yìí ni ṣé tí wọ́n ṣẹ́gbẹ́ òkùnkùn. Ọ̀nà wo ni wọ́n gbégbọn gbà báwọn náà ṣe tójú bọ̀. Àwọn ọmọ yàwú ẹgbọ́ mi. Yes. Àwọn ọmọ yàwú. Àwọn ọmọ alọ́nilọ́wọ́gbà lórí íńtánẹ́ẹ̀tì. Ṣé íńtánẹ́ẹ̀tì ni àbí íńtánẹ́ẹ̀tì? Ẹ má jò tánẹ́ẹ̀tì lọ́dọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa já isi tán máa ń padà dà tán bá ti rówó jẹ mọ́. Àkọ́kọ́ wọn á di ẹni tí ó mọ̀ mú gbó. Ẹlẹ́ẹ̀kejì aṣọ pé ti ń jọjà. Àlàyé wọn ń jọjà wọn ń jọjà wọn ń jọjà. Ọjà tí wọ́n ń jẹ igbó ni wọ́n mu o. Egbògi olóró ni wọ́n mu. Àdìgò bẹ̀rù. Ẹ dákun. Débi pé mo kí ẹ̀yin ọlọ́pàá kan tẹ́ ẹ ṣiṣẹ́ ní checking point kan tó wà ní wáyà ń kébù tò sí àpáta ni nọ́lọ ní ọ̀nà omi. Wọ́n mú àwọn ọmọ yẹn mọ́lẹ̀ Lexus. Wọ́n tú inú mọ́tò wọn kí iná bá Scusis. Egbògi olóró ti sọ àwọn èèyàn dìdàkudà ṣùgbọ́n kìnnìkànnì àwọn tí wọ́n ń tà wọ́n kì í mú. Àwọn tó máa ń tà wọ́n kì í mú. Àdìgò bẹ̀rù agbogbo ara kìkì ìjà jákèso kẹpà kárí kádìrè ètò bí ẹni dirogo. Ẹjẹ́ ń gbóhùn lẹ́nu àwọn ọmọ yìí lẹ́yìn tí ń bá dé. Ẹja gbọ́hùn ẹyọkan nú wọn. Mo ń bọ̀.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: You want here? I'm a beer and lost school. We could look carry. We gain admission. 100 levels inside the way everybody kiddy. Egbon, I beg now, I won't do Pukanyana. Egbon, I beg now, I won't do Ayana. Egbon, I beg now, I won't do Aye. Oh, more cotton mag bring here. Because in school to Wayan, we should have 3 years. Laying first year to Luye. To buy shill 100 levels. Oh, my be a 400 level, no my bears, no my entire. A joint to your loan. Be you a ye, be you a ye, be you a lola, be you a lola. Two party shake bet, me 2026, your man shake bet. Now me tell you, if I also your phone, my shake bet, Kusiri no cocoon. If you ever put away, Kusiri in bail, my shake bet, say no to courtesan. Jacob Mack be any Jew, would have there. Jew totally love it on. Jew totally jarry any time to Jew totally jowning back to Jew to my window. Koto bota ju ti o ma kolekun le me o mo o free gan ojo ti ya ba ti ni I will make for you yes me back buy akara airport join la ye ti we sin count gbo yi to kun life we o wa lowo long so join to your long to buy ti segbe ma segbe say no to courtesy
2: to so pe awon leye were to se to se so mi di te di were to ni ku kini ko to ba ti mu wa ka ba ti de kotu ko ba bi le so po fi kotu wole o ko lo pa wa ni bo ko to pa wa nkan kan so mo ti so lokan mi emi ma so mo le so kererin o mo le so ko foni si yin o ko to pa wa nkan kan se le nbe bo ko pa ko lo pa wa ni to ba ti dajo ko ronje fun ko ronje fe mi ni emi o mo boya ka won fe jeun mo fe jeun ki jeun to ba ki de lo ku to ra omo lomo na jeun to boya o se jeun to le won ni ta won na fi ku do fi wa kuku ti won ogunike philip
3: welcome in
4: akonikudus o to mo dun mejo bayi
3: mo to mo dun 29 years benza
4: he 29 years to ki lana
3: benza
4: 29 years omo bo bi bi bo ni
3: omo bi bi lu ogun state ni mi
4: ni bo ogun state
3: abeokuta
4: bo da abeokuta
3: Elebeeran.
4: Se wo be ni o ba be ko te ma ba ti ma me.
3: Amo badon ni baba mi.
4: Amo badon ni baba. Amo wa me nko.
3: Mo mi o ma be ko ta ni
4: o. O ka be ko ta na bi esi gogo.
3: E a be ko ta lo bi mi si.
4: Ise wo lo ko?
3: Mo ko se shoemaking.
4: A tun se bata.
3: Benza.
4: School lo lo.
3: Lo si ilewe alakobere primary school. Merci police children school Elebeeran Abeokuta.
4: Okay.
3: Mi de lo si Baptist Boys High School. So mi de lo si University Tashila and University of Education, Jebo de Ogun State.
4: Okay. Kini nkan to gbe de agbalopa? Isele wo lo sele to gbe de agbalopa?
3: Nkan to sele ni pe ni January 27. So olopa wa parade leti won si ma sise ti mo den gbe ni school
4: nbo ni we
3: ko je bode ni maweje
4: maweje ba go sun ke de ba go sun ke si
3: benza okay so bo ojo yen mi o si nile so ba ti ma di oru ra pe oru lo mojumo lo wa bus be baba temi ma
4: nbo ni won lo
3: emi o san bo alodo girlfriend mi olo girlfriend mo lo so me see around so if I tell my money mo ti mo dey talk o sha pe mi ban ti wa bust be so atojo yen na mo le ti ku ni Ijebode
4: bulu wa
3: wa na pe kuta
4: inu agbopo onu wa nu egbe kokun ni egbe kokun olowa
3: egbe kokun aye
4: aye
3: then
4: ni o wa igba olo do egbe egbe kokun yi
3: 2013
4: yewo
3: 2013.
4: So, yeah, 2013. Okay. No shoe with daddy.
3: In June.
4: June. Lo join. Kilo fa to bi join egbe?
3: Awon egbon to gbe mi segbon yen gba yen mo fun ab ni won. So, ba yen bi
4: o ti wa ni institution gba yen bi?
3: No, mo ti si la institution.
4: O ti wa ni
3: mo ti setan ni SS3 gba.
4: Okay.
3: So, awon egbon yen bi egbon adugbo la ni ma pe won sha. But eyan na mo pe bi ogo yen se ma gilele so ogo dido na lo sha so mo ga tori olu e fi fun four victim e mo to ba fe ka ni pe o ma so pe ya kini te fe se yi o nkan ba ba ba e lo wa laarin o nkan ba ba lo ma gbe yen popo eyan gan le ma se o sweet talk a ma sweet talk
4: e wo ngba te ba wo na tan se ko se ko se pada mo ni
3: o se pada mo be sa
4: ki o le ko ti ko se pada
3: tori eyan le so pe won se mo tori o ma wa after life yan ni
4: ma after life we
3: then
4: I'm a why me ekiri lati pa
3: because I'm a believe pe awon secret to wa ninu confraternity yen pe o ma fe ma
4: leak out
3: leak out
4: ma be so jade
3: then
4: nigba ti o se egbe yi kini awon kan wo le ti jawo le ti lo ja te ti pa awon eyan tori nigba ti o fi wa boss ti nigba yen won mu alakunrin kan nigba yen
3: okay
4: nigba mi ran ti oruko to n ba ibon lowo elepete to po repete ni
3: Asis
4: o se Asis to ba bon lowo elepete Asis ye so ngba yen pe iwo lo ku ibon yen si owo ohun o toju bo so owo ohun ngba yen
3: nkan to so kan
4: ni nigba ta mu Asis
3: o so pe emi ni mo gbe sinu yara
4: o okay o ni wo lo gbe sinu yara ohun
3: be ni
4: ko ba won toju e
3: mi ni nkan to so kan ni o so pe ohun o si nile pe ohun ko ba bon yen ninu yara ohun
4: okay okay o lohun
3: pe on wa bi mi pe mo de le mi ni mo gbe sibe
4: o lo pe e
3: sugbon ba yen ko lowo se ri sa
4: bawo lowo sugbon ba lo se wa je
3: nkan to sele ni pe emi ti wa ni number 1 ni 2020
4: okay number 1 ni wo wa
3: ni 2020
4: ni 2020 lo don yen no fun ni yen no
3: true 2020
4: odun le wa bin gbe yen o
3: odun kan na ni o le kun podun kan gba mi depending on academic calendar
4: okay
3: so kokma podun kan ni gba mi bo ka sha ni won ye sha so emi wa ni number 1 gba temi wa ni number 1 ta ba fe se andino gba to fe se andino ba fun wa enu gbo lati se andino ba fun wa so won ko awon bo yen le fun wa ni so gba temi na de ti se tan mo ti se andino ba awon bo yen sile fun won to iko si ni ti o ba di oyo
4: ye o lo andino ba ye o
3: mo se andino ba ni bi a 2021/2 ni mo se andino ba so te yo kan ba miss gan ninu wa la ni tori ojo to ba ti fi le jian dinova yen won le nu e pa lesekese won le se nkan ti o da fun e ti awon nkan to ku fun e ti o ba pe so mo se jian dinova leyin temi gan se jian dinova e ge jim bi meta 2022/3/4 yen lo wa bust sugbon omo ti o so pe mi mo ko gan sinu yaro Asis yen iwo lo pa tori pe ekan lara wa ni
4: awon nkan to ba ninu yara ti na nkan bi aso agbara
3: wa eh je ma so ko ti be
4: okay
3: ekan lara wa ni and awon ti won ma ko awon kan yen sodo won won ki ma je omo egbe to ti really foju won tawon eyan damo tori Boston na de ni e mo iwe mi se awon eyan mo pe emi aye le mi awon kan emi o le ko bo sile tori wala kekere le sele awon ilu le wa Boston wa ta ba won lopa ọmọ mọ gba ilé àwà báyìí bọ àwọn yẹn ọkìn mọ wọn ọkìn dáhùn wọn so ìgbà mi gan ọkọ máa kọjá lára àwọn tó ní mọ pé ara àwọn tó ń wá náà nìyẹn ṣọgọ mi yẹn so gbà tó lé mi mo gbébọn sínú yàrá yẹn
4: ìwọ àwọn yẹn gẹgẹ bíi amúra yín
3: òun ni amúra ní rẹjim ichich rẹjim òun ṣe ẹni tó bá jẹ amúra rẹjim yìí ló máa jẹ amúra rẹjim yẹn ní ọjọ ìgbà yẹn lọdún yẹn ní 2023/4 yìí òun ni amúra rẹjim yẹn òun ló gbébọn yẹn fún òun ṣe pé mi mo gbébọn fún ọjọ́ tó gbébọn yẹn fún gan mi mọ́ pa ẹ torí èmi ti ṣetán láti 2020/21 so mi kì í
4: rí ọṣà oṣù ń bá ìṣìṣọ́
3: mi ayé ṣe ni mi ṣùgbọ́n àwọn tí wọn students ṣe làwọn so èmi tèmi tí wọn bá hàn bá máa ṣe nǹkan fún ọdún mẹ́wàá tí bá wà nínú school for ọdún mẹ́wàá tí mi bá participate wọn lè wá bá mi wọn lè wá drag mi ṣọ́rọ̀ mi yẹn so èmi mo ti fi ẹgbẹ́ yẹn sílẹ̀ mo ti ṣiṣẹ́ bàtà lẹ́yìn iṣẹ́ bàtà yẹn gan mo ti ní ṣọ́ọ̀pù mi tí mo ti ń ta káràkátà mo ń fill gas mo ń ta rice and foodstuff àti àwọn kan mìíràn ṣá torí mo ti sá fún wọn gan ṣọ́ọ̀pù mi yẹn so ọjọ́ tẹ́lẹ̀ bus ti yẹn ìgbà tó máa já yàrá tèmi àwọn bá nǹkan olóró kankan níbẹ̀ àwọn bá bọ̀ àwọn bá dà àwọn bá nǹkan kan nínú yàrá mi ju aṣọ ogun nǹkan tó bá nínú
4: yàrá mi aṣọ ògùn yẹn dáadáa kó ṣoògùn yẹn ṣe jẹ
3: aṣọ ògùn yẹn gba tí
4: aṣọ agbára
3: yẹn aṣọ yẹn gba tí mo wà ní number 1 ní 2020/2021 yẹn ìjàṣẹlẹ láàrin ara wa so ọmọ tó jẹ number 3 mi ọmọ ìjẹ́bú òde ni so mo wa yo kuro sowo mi lati le ba wi sugbon omo jebode ni mi o so omo jebode o wa dija to se pe awon egbon e to je aye ninu jebode o fe pa mi ngba yen so won ni mo fi se o fi ba mi se aso yen
4: ta lo wa se aso yen fun
3: en to ba mi se aso yen mi mo le e gogo mi riri bo ore mi to ba mi se aye na ni ibadan de lo wa
4: ibadan ta lo mo wa se ise fun wo
3: en to ma sise fun mi akerele ni ni itoko abekuta nbi bayi fe mi akerele lo ma pe be ni itoko
4: o lo ma sise fun
3: o lo ma sise
4: ise ti ma se fun awon ise o lo ma se
3: awon ise to ma se fun mi ise ibon kon yibon fun yan ko ma ran yan ko sayan lada ko ma ran yan ati awon ise yonu o ton awon kan to ma se fun mi ni esa
4: ibo lo wa ti awon olopa fi mu
3: e eh lojo ta awon olopa mu mi yen sa odo Mr. Femi Akerele to je o ma nsi ogun fun mi odo won na ni mo wa awon lo ni kin wa gba kankan so odo won ti mo wa ni awon lopa ti de to ti gbe mi
4: eh kini awon kan olori ko mi na awon isele to sele se yi awon kan olori ko la ni fomo
3: awon isele to sele se mi ni mo mo keko ninu e gan ẹkọ alakọkọ ti mo de ko ninu e ni pe ko si nkan teyan le ma face laye yi eh keyan ma lo ba eyan to ma fun ni wrong advice sa sọwọ mi yin sa nko ti mo ko ni an mo de ko eko pe keyan ko si ori kankan ninu pe eyan se jagidi jagan eyan se gbe okunkun
4: ilu wa fe so fun awon to wa n ta to se si iselu kan bayi awon to fe join
3: amọ won temi fawon to wa n ta ti won ti join emi a ba won be olohun emi a ba won be olohun pe lagbara olohun nkan to ma di won lowo ti won fi ni join olohun a je ku sele si won and olohun ni je ki won ri join la ya talafia tori pe ati join yen o ko tu gbogun bayi na sa ati join na tun le sugbon better still ni kekeyan ma koko join rara tori pe ten ba ti join life ti wa in danger.
4: Okay, ti lo fe ki ijoba ko se fun e bayi
3: nkan te mi fe ki ijoba se fun mi ni pe kojo kongo mi lowo mi ni pada si ma ti ijoba ba le ran mi lowo to ba fele fun mi ni freedom ma se understand statement fun won bi bayi pe mo fe renounce mo de ma make sure pe mo renounce bi bayi mi de ni pada si die mo and no ba awon emi na ki join SWAT lati de ma mu awon to se se pan le bayi.
4: Ki lo ruko leko si
3: oruko mi ni Akanni Kudus
4: Olalele
3: alias Kudusini
4: Kudusini.
1: You want here awon bi eran lo school pe ko lo kawe ogin admission 100 level tin sari wa everybody kiri egbon I beg now, I won't do Pukanyana. I go and beg now, I won't do Ayana. I go and beg now, I won't do Aye. Oh, more cotton mad brain. Because in school to Wayan, we should have 3 years. Laying first year, to Luye. To buy shill on the level. Oh, more be a 400 level, no my best, no my entire. A joint to your loan. Be you Aye, be you Aye, be you Alora, be you Aloba. To Bati Shegbe, in 2026, Joma Shegbe. Let me tell you. Mo fọwọ́ sọ́yà fún ẹ má ṣe gbẹ kò sí rìn ní òkùnkùn ṣe ẹgbẹ́ òkùnkùn tó wò yìí kò sí rìn bẹ́ẹ̀ o má ṣe gbẹ sínú tó kọ́tìsì jẹ́ kó máa pè é ní jù ó dà bẹ́ẹ̀ jù tó lè lọ bí tóhùn jù tó lè jáde lẹ́ni táìm tóhùn jù tó lè jẹun nígbà tóhùn jù tí ó máa wo wíńdò kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírí gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní yes, man. Back, buy a car airport. Join a year to be a sin account. You took on a life for a while or long. So, join to your long. To buy tea, shake bed. My shake bed. Say no to courtesy.
4: Can you look at
5: it? Brian Balogun.
4: Brian Balogun. What do you mean?
5: 28 years.
4: 28 years. School, you know.
5: Happy dinner, sir, for my school. Happy dinner, sir, for my school.
4: Savoy school, go.
5: As I would. I
4: want to go near.
5: Omo Jebode.
4: Nti mo ni Jebode.
5: Folagbade.
4: Eh?
5: Folagbade n ta tebo.
4: Fola
5: gbagbe n ta tebo.
4: Baba ti mama nko.
5: They have left. Wọ́n ti kú.
4: Wọ́n ti kú.
5: Bẹ́ẹ̀ni.
4: Àwọn méjì ti kú.
5: Bẹ́ẹ̀ni.
4: Ìyàwó mélòó ni?
5: Mi ti fẹ̀yàwó.
4: Ọ̀ ti fẹ̀yàwó. Iṣẹ́ wo gangan lo ń ṣe?
5: N báyìí, online cryptocurrency mo ṣe.
4: Ẹ́?
5: Online cryptocurrency.
4: Online to.
5: Cryptocurrency.
4: Lọ́n pè ní.
5: Yahoo.
4: Yahoo. Bí Yahoo bọ̀ ní àbí.
5: Bẹ́ẹ̀ni.
4: Internet fraud. Àwọn alu jìbìtì lórí ayélujára àbí. Kí ló gbé ẹdí ọgbà ọlọ́pàá kó ṣàlàyé fún wa níwọ̀n bá ní ṣókí kó má pọ̀ jù kó ṣàlàyé nǹkan tó gbé ẹdí ọgbà ọlọ́pàá. Nǹkan
5: tó gbé mi dé ọgbà ọlọ́pàá ni pé wọ́n gbé àwọn ẹgbẹ́ ayé.
4: Àwọn ẹlẹgbẹ́ òkùnkùn.
5: Bẹ̀rẹ̀ ẹlẹgbẹ́ òkùnkùn.
4: Kí ni wọ́?
5: Ayé náà lèmi náà.
4: Ọkọ̀ ẹlẹgbẹ́ òkùnkùn ni wọ́n náà.
5: So wọ́n á béèrè pé ta ni nọmba wọn nọmba tù wọn síbẹ̀ ni wọ́n ti gbé mẹ́ṣọ́ orúkọ mi. Ni normal orúkọ ẹgbẹ́ yẹn ni tèmi ń lò.
4: Kí ló fà á tó fi join ẹgbẹ́ yìí?
5: Mo sọ fún ìlànà pé nígbà yẹn àwọn ẹ̀gbọ́n yẹn ní àdúgbò ọmọ àwọ̀ pẹ́ẹ̀sì mi fi kọ́ rí mi kọ́ gbowó mi kọ́ gba fóònù mi ìgbà yẹn kẹ̀rẹ́ nọ́lẹ́jì mi ibi tí nọ́lẹ́jì mi gbèdè pé mo á lọ bá ẹ̀gbọ́n kan ní àdúgbò yẹn náà pé kó help mi pé àwọn ẹ̀pù yìí máa ń ọmọ àwọ̀ pẹ́ẹ̀sì mi wọ́n gba fóònù mi wọ́n gba owó mi ní àdúgbò ẹ̀gbọ́n yẹn wá ní pé òkè pé òun ti gbọ́ wa lọ gbé mi ṣe ayé.
4: Wọ́n á lè gbé ẹ ṣe ayé.
5: Bẹ́ẹ̀ni.
4: Ṣígbà tó gbé ẹ ṣe, ṣé wọ́n ń wọ̀n lọ́kàn láti ṣe ni àbí wọ́n fagídí mú ẹ lọ ṣe?
5: Kò ṣe pé ó mi lọ́kàn tọkàntọkàn. Ọlákan tọ́wọ́n ìpín yẹn ṣe fún mi nígbà yẹn kẹrẹ ibi tí nọ́lẹ́jì mi gbèdé nìyẹn ká ní mi mọ̀.
4: Wọ́n ti tó bí ọdún mélòó báyìí?
5: Ayé tó ya 9 to 8 years báyìí.
4: 8 years tó ti ń ṣe ẹgbẹ́ yìí. Pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣe lọ́tún lọ́sì wọ́n ń pààyàn wọ́n ṣe kinní kan wọ́n ń ṣàwọn èèyàn kan wọ́n ń gé apá. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti máa ṣe gbogbo orúkọ báyìí.
5: Mi báwọn pààyàn ìyá àbí ọkàn owó lèmi máa fi bá wọn ṣe.
4: Owó ló máa fi bá wọn ṣe bí èlò ló máa fi bá wọn ṣe.
5: Ní gbogbo ìgbà yín náà tó bá bí a monthly deal bí a nídìí owó bí àyàn kan fẹ́ ṣe ní mi àbí ọkàn ní ìdàrí stand èmi máa sáré ń yọ owó jáde.
4: Kò sí bí ó ṣe máa wà tó ń ṣe ẹgbẹ́ yìí tí ẹ̀ ní kóra ń jọ ọjọ́ kan pé ẹ fẹ́ lọ jà àbí ẹ fẹ́ lọ ṣe nǹkan bí a nìkan ṣe kankan fún yín ẹ fẹ́ lọ gbẹ̀san. Kò sí bẹ́ẹ̀ ṣe ni kò sí bẹ́ẹ̀ ṣe bí ẹ̀yin gbogbo yóò ṣe ni wà láàrin wọn náà.
5: Ẹ̀yọ́ ó dípẹ́ndì lórí eré mi sìn èmi ò ní máì dì àti lọ ọjà bí a ti lọ parẹ́ mi ní máì dì ara bọ̀ tó bá yẹ pé bí a pé kí wọn bí owó ń sìn èmi máa ń ẹgbẹ́ ìgbà tó máa ṣe gbé náà VIP ni mo ṣe owó ni mo fi ṣe.
4: Bí èlò ló fi ṣe.
5: Nígbà yẹn bí a bí ọdún bí a bí 70,000 plus.
4: Ní ọdún kìíní ọdún wo nìyẹn?
5: Ní ọdún 2015. Lóṣù kejì February nígbà yẹn.
4: Ló ṣe?
5: Bẹ́ẹ̀ni.
4: 70,000 ló fi wọ ẹgbẹ́?
5: Bẹ́ẹ̀ni.
4: Tí wọ́n béèrè èlò náà béèrè lọ́wọ́ ẹ̀ tó sọ pé 70,000 ló ní lọ́wọ́ àbí wọ́n kọ̀ sọ pé kò sọ 70,000.
5: Nù bí ọdún bí a bí ẹ̀gbọ́n yẹn náà ẹ̀gbọ́n yẹn láìkì mi ni so ó dẹ̀ sọ fún mi pé oyè tó bá wà lọ́wọ́ mi pé bọ̀ VIP lèmi máa ṣe pé regular àwọn regular yẹn sì lọ máa ń pass through normal procedure tó yẹ kó pass through but regular VIP lèmi ṣe.
4: VIP ni wọ́n ṣe.
5: Bẹ́ẹ̀
4: àwọn tó bá jẹ́ regular yẹn
5: lọ́ máa ń nà. Lọ́ máa ń nà
4: kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìbọn àti akéde àti ọta àbọn tá à ń rí lọ́wọ́ yìí báwo ló ṣe jẹ́ ṣàlàyé.
5: Èmi ni mo wà ń lé ni mo ṣe ṣiṣẹ́ lóru mọ́jú jọ yẹn ni mo wá rí pọ́n ọlọ́pàá.
4: Iṣẹ́ kí ló ṣe?
5: Mo ṣe ṣiṣẹ́ ìyàwó tán ni.
4: Iṣẹ́ kí ló kọ́kọ́ wọn gan?
5: Iṣẹ́ bábà mo kọ́.
4: Bábà ló kọ́?
5: Bẹ́ẹ̀ni.
4: O tó bá ń ṣe ìyàwó mo tún ṣe fọ́tìsì náà pẹ̀lú ẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
4: Ọya mò ń gbọ́.
5: So mo ṣàlàyé pé wọ́n wá bọ́ọ̀sì wa ni mọ́rù wọ́n wá bọ́ọ̀sì lé ọ̀dọ̀ mi. Bàtà wa sọ wọ́n lé pé wọ́n ti rí ìbọn lọ́wọ́ èèyàn kan tó jẹ́
4: ìyàwó
5: so ìgbà tó wọn ń béèrè question lọwọ ẹ pé àwọn ní number one ní number two yẹn ibẹ lórúkọ tí gbé jáde tó fi wá gbé mi lé.
4: Ok ibo òun ló dárúkọ pé ìwọ ní number two àwọn
5: ìgbà mi number two.
4: Kíbo lè ti máa ń ṣe meeting yìí?
5: Inú ìgbà mi a máa ń ṣe nínú school.
4: Nínú school?
5: Bẹ́ẹ̀ni.
4: Táwọn ìbá táwọn ọmọ school bá ti jáde. Kí ni Saturday lè máa ṣe àbí Sunday?
5: No Saturday Sunday ìgbà mi weekend ṣe bẹ́ẹ̀ni.
4: Báwo ló ṣe mọ alákùnrin tó jókòó sẹ́lẹ̀gbẹ́ yìí?
5: John lórúkọ ilé nọmba fọ́ọ̀ lòun jẹ́ inú ẹgbẹ́ ayé.
4: Nọmba fọ́ọ̀ ni wọ́n jẹ́. Nọmba tírì yìí ńkọ́.
5: Nọmba tírì ò sí bí bá.
4: Nọmba wánù ńkọ́.
5: Kò sí bí bá.
4: Kò sí bí.
5: Bẹ́ẹ̀ni.
4: Ok àti gbogbo yìí ṣẹlẹ̀ yìí sí pẹ̀lú gbogbo ohun tó yà sọ́wọ́ yìí. Kí ni gbogbo ìtumọ̀ ilé tó yà sọ́wọ́ yìí? Ṣé àmì pé òǹṣe ẹgbẹ́ kòkó náà ni gbogbo ilé
5: yìí? Gbogbo ilé tí mo yà sọ́wọ́ ìgbà tí mo ń ṣe iṣẹ́ Stalis ní Ìbàdàn. Iṣẹ́ bàbà Stalis ní Ìbàdàn. Oníbàbọ̀ kan tóun náà ṣe tattoo. So ọ̀bọ̀ yẹn ló máa fi ń ṣe practice.
4: Àwọn ìbọn tí wọ́n bá lọ́wọ́ ọ̀gbẹ́ni
5: yìí.
4: Oshodi.
5: Ben.
4: Kini e fi awon bo yen se ati ota ati kini kile fi sise fi peran ni loko ni abi eyin na se ode ilu.
5: Emi o wa yin tu pe to a ko ma pa abi okan.
4: Lo
5: ma
4: tutu mo je. Le dawon question ti mo bere. Se e fi se ode ni ilu ni abi e fi se e fi se ode nu oko te fi peran.
5: O ma fi se. Kino
4: fi iru bo yi kino fi se.
5: O ba mi safe guide ni. I'm having safe guide.
4: Mi n gbo tun so.
5: I'm having safe guide.
4: So ni Yoruba.
5: I'm having protect ya wa.
4: So ni Yoruba.
5: I'm having ban dabu bo ara wa.
4: Emi dabu ara fun kini ye.
5: Fun bi ati awon opponent to ba fe wa doju ja.
4: Awon opponent wo ni
5: ye? Awon eye to ba fe wa doju ja ko. So I'm having protect ara wa.
4: O le fun protect ara yin.
5: Ben.
4: O de so bule kan pe o n tele won loja. O se kini kan.
5: Eh mo pe bo ye je aye. Ibon aye ni.
4: Ibon gbogbo yin ni.
5: Ibon we gbogbo.
4: Eh ba fe loja, ohun le ba gbe dani, ohun le ma lo fi
5: emu o
4: si. Da gbororu.
5: Emu o si tele won wi loja.
4: Kí lorúkọ ẹlẹ́kọ̀ọ́ sí?
5: Ibrahim.
4: Kí lorúkọ ẹ?
6: Olúwa ṣeun Oshodi.
4: Olúwa ṣeun Oshodi. Ọmọ ọdún mélòó ni ẹ?
6: 24 years.
4: Iṣẹ́ wo ló ń kọ́?
6: Mechanic.
4: Kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi bá ọta ìbọn àti ìbọn àti àké kí ló fi ṣe? Kí ni àwọn ìbọn yìí ṣe lọ́wọ́ ẹ̀? Àti pé ború ìbọn yìí kò ń ṣèbọn táwọn lọ́dọ̀ ń lò. Báwo ni ìbọn yìí ṣe jẹ́? Ṣàlàyé fún mi.
6: Bí ìbọn ṣe jẹ́ ni pé ó ní ẹ̀gbọ́n kan tó máa ń pè ní Samson Mosquito, wọ́n ti pa báyìí sẹ́yìn. So òun ló gbé fún mi dání. Ngbẹ̀kúgbẹ̀ ń gbé dání. Bó ṣe gbé fún mi dání, mo kọ̀ gbé síbì kan tí mo tọ́jú ẹ̀ ni. So ìgbà tó di pọ́lọ́pàá mú mi tó ń béèrè ni mo mú ọ lọ síbi tí mo gbé sí tí mo lọ gbé jáde níbẹ̀.
4: Ìgbà tó ọlọ́pàá mú ẹ.
6: Bẹ́ẹ̀ni.
4: Lọ ń béèrè ìbọn.
6: Bẹ́ẹ̀ni.
4: Ṣé ọlọ́pàá ti mọ̀ pé ìbọn wà lọ́wọ́ tẹ́lẹ̀ ni?
6: Àwọn ni ọlá pé ọ mú mi fún ẹgbẹ́ òkùnkùn.
4: Ọmọ ẹ̀fẹ́ ẹgbẹ́ òkùnkùn wúlọ́ ẹgbẹ́ òkùnkùn wo ni?
6: Ẹgbẹ́ ayé ni sà.
4: Kí lè fi ìbọn ṣe?
6: A máa fi ṣe gáìdì ara wa pé ìké bí á táwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kejì bá wá.
4: Ta ló ń dìímú? Ta ló ń lò nínú yín? Àwọn wo ló ń lò nínú yín? Torí ọwọ́ tiẹ̀ náà ti ba ipò ni wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn. Kí lorúkọ tó ń jẹ́ nínú ẹgbẹ́ òkùnkùn?
6: Fẹ́lá ni mò ń jẹ́ nínú ẹgbẹ́ òkùnkùn.
4: Nínú ẹgbẹ́ òkùnkùn tó wà?
6: Bẹ́ẹ̀ni sà.
4: Fẹ́lá lorúkọ tó fún ẹ?
6: Bẹ́ẹ̀ni sà.
4: Àwọn ọmọ yìí kí lẹ fi ṣe?
6: Béèrè àyè láti ìgbà tí ẹ̀gbọ́n yẹn ti gbé fún mi sà. Mo kọ̀ gbà tí mo gbé síbì kan lá pé.
4: A tó bí ọdún kèèlò tó ti gbé fún ẹ?
6: Ah, kò tí ju oṣù bíi mẹ́ta lọ báyìí sà.
4: Kí ló ṣe ẹni tó gbé ìbọn fún ẹ?
6: Wọ́n ti pa báyìí sà.
4: Ta ló pa àwọn ò ló pa?
6: Àwọn ẹgbẹ́ ẹyẹ.
4: Àwọn ẹgbẹ́ ẹyẹ.
6: Bẹ́ẹ̀ni sà.
4: Ẹ lọ jà àbí?
6: Irọ́, mo wà ní travel náà ni mo gbọ́. Ìbọn ti pa sà.
4: Travel bo ni lọ?
6: Mo tẹ̀lé ọ̀gá mi lọ iṣẹ́ níbi ni.
4: Níbi ni?
6: Bẹ́ẹ̀ni sà.
4: Lo gbọ́ pé wọ́n pa nígbà téèyàn gbọ́ pé wọ́n pa ìgbésẹ̀ wo lẹ́yìn gbé?
6: Ah, mi ò gbé ìgbésẹ̀ ọkàn sà.
4: Ìbọn dé wà lọ́wọ́ tiẹ̀?
6: Bẹ́ẹ̀ni mo kọ ibi tí ìjọ tó gbé fún mi ibi tí mo lọ gbé sí.
4: Níbo lo gbé sí?
6: Mo lọ gbé sí ibi àkìtàn kan nínú àdúgbò nílé wa. Ibẹ̀ náà ni mo ti lọ gbé sà.
4: Bọ̀ ọmọ ta ọwọ́ ta ok ọwọ́ ẹni tí ìbọn yẹn wà tẹ́lẹ̀ ni àbí?
6: Bẹ́ẹ̀ni.
4: Bọ́ tó wọ́n fà fún ọ.
6: Bẹ́ẹ̀ni.
4: Nípa olúwa nínú ẹgbẹ́ òkùnkùn nọmba kí ló wà?
6: Mi sí ní nọ́mbà mo wà ní under number 4 ẹgbẹ́ àwọn ayé.
4: Number 4 ipò number 4 dì mú?
6: Àwọn tó máa ń disciplining àwọn tó máa ń disciplining ẹgbẹ́ ayé. Tẹ́ pé tẹ́ anybody bá ní 4 cup bóyá o ní ayé kan ṣẹ́ síbi kan àbí kankan bóyá o lọ oúnjẹ ọjà o lọ lùyàn kan àbí kan. A ní àwàlà ní right láti lọ gbé láti lọ discipline ẹ̀ ipò nǹkan tó ṣe yẹn ò dáa sà.
4: Lẹ ṣe ń lo ìbọn àti àké àti nǹkan kan bẹ́ẹ̀ yẹn.
6: Ẹ̀rọ sà kò máa fi.
4: Kí ni àwọn kíní kí lẹ fi ṣe? Àké yẹn kí lẹ fi ṣe?
6: Àké yẹn a máa ń lò ó fún ìjẹ́bú àwọn ayé ẹgbẹ́ ayé náà ṣá lónìí ṣá sà.
4: Lẹ ń lò ní.
6: Bẹ́ẹ̀ni.
4: Má fi ń para àwọn èèyàn má fi ń pa pọ́dẹ̀tì yín.
6: Ẹ̀rọ sà.
4: Má sọ pé rọ́sà.
6: Bẹ́ẹ̀ni.
4: Ẹ fi ń pa àwọn pọ́dẹ̀tì yín tó máa àtàkì yín. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
6: Bẹ́ẹ̀ni.
4: Nítorí nígbà tó ní ẹ fi ń gá ìdára yín ṣé táwọn bá yìnbọn fún yín ẹ̀yìn ò ní yìnbọn fún wọn padà.
6: Èmi ò tí ì gbé jáde rí sá láti ìjọ
4: tẹ́lẹ̀. Ẹni òun gbà tẹ́ ẹni ẹgbẹ́ ìjájọ wà lẹ́gbẹ́ òkùnrin kan tí mo bí ìyàwó ni pé tí àwọn yẹn bá ń yìnbọn fún yín tó pa nìkan ní tó ẹ̀ ń jà ṣé ìnáwó ni yín sí yín padà.
6: Bẹ́ẹ̀ni
4: sá. Ẹ níbọn lọ́wọ́ kò yá ṣe pé adìẹ lẹ́fẹ́ fi pa èèyàn lẹ́fẹ́ fi pa ṣé àwọn ìjọba fún yín násẹ̀sì bọ́ tẹ́ ń lò ní.
6: Ara sá.
4: Wọ́n fún yín. Akíntẹ́ ń lò ó gbọ́dọ̀ ti rí. Ilẹ̀ fi ṣe bí èèyàn náà lẹ̀ fi ń ṣá. Àbí ẹ ṣiṣẹ́ lóde ẹ̀ràn ni.
6: Wọ́n gbé fún mi pọ̀ ni. Wọ́n gbé fún mi pọ̀
4: ni. Ẹ mo mọ̀ ṣe akíntẹ́ ń lò yìí. Ṣé fi ṣiṣẹ́ lóde ẹ̀ràn ni?
6: A máa fi gbé akí yẹn sí i. Òun ni nọmba wọn a máa fi crest èèyàn. Ipe mo kéré mo fún ẹ ní nọmba kìíní báyìí báyìí o. yemi gan to je pe boya o se to je wa ni araki to ni ipo ohun ina ba ma fi so pe ya mo yo e ko ni inu egbe bayi bayi bayi to ma mu to ni awata je busha ta ma mu ta ma lo lu
4: okay busha le yin
6: ben san
4: okay busha yen kini mi tun mo busha yen
6: the sleeping community ni lo je ni odo ti wa san
4: busha ta won yo ba npe to kilo oyinbo lo pe ni busha kini yo ba npe
6: awon to shayan to bu
4: to shayan to shawo eyan tori nkan ti mo ko to npe ni busha ni ko bi awon to sha nkan to sha iron abi
6: ben bo ni according to
4: ma so pe ni according to
6: ben san
4: ma so pe ni according to un to npe ni busha
6: ben
4: ikun yan sha nkan ni yin de se pe o le se iron eyan le fe sha nkan ti fe gbo lati enu de ki lo ruko le kan si
6: oluwa se mo sori
4: arakun ki lo ruko e
7: John Nkechi
4: John Nkechi
7: ben san
4: omo bibi ibo ni e
7: omo ile ibo ni san
4: eh
7: omo ibo ni san
4: omo ibo o to modun mi ni bayi
7: omo 25 years
4: bo soke
7: omo 25 years
4: 25 years ni e
2: to so pe awon leye were to se to se so mi di te di were to ni ku kini kan to ba ti mu wa ka ba ti de court ko ba bu le so po fi court won le o ko lo pa wa ni bo ko to pa wa nkan kan se mo ti so lokan mi emi ma so mo le so kere riun mo le so ko funny si yin o ko to pa wa nkan kan se le nfe bo ko pa ko lo pa wa ni to ba ti dajo ko roje fun ko roje fun mi ni emi o mo boya awon fe jeun mo fe jeun ki jeun to ba ki de lo ku to ra awon olomo na jeun ton boya o se jeun ton le won ni ta won na fi ku do fi wa kuku ti won ogun Nike Philip
8: FM, your preferred wholesome radio.

Bẹ́ẹ̀ni, kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti Wells Radio 89.3 FM, ìpè ẹ̀ṣẹ́ tí ẹ ti darapọ̀ mọ́ wa láti aago márùn-ún tí a ti ṣí ìkànnì tí a wà yìí, ìyẹn ni ìkànnì ti Wells Radio 89.3 FM. Akin ìpè ẹ̀ṣẹ́ tí ẹ ti darapọ̀ mọ́ wa láti bàtà ti ṣí ìkànnì yìí. Àdúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀fàní fún ẹ̀yìn tẹ́tí pé wọ́n lọ́jọ́ tó ní akin ìpè ẹ̀ṣẹ́ ìnáwó ìkò ní tọwọ́ yín, ibi tẹ́tí mówó náà tẹ́ fi ń pè wá náà. Ibẹ̀ náà ni ìgbẹ́ ni abẹ́ra ti Ọlọ́run ọba. Àti fún ẹ̀yìn tí ẹ pé ẹ̀kan gbọ́ wa tẹ́ sì ń fẹ̀mí bá wa lọ, àkíyè náà pé ẹ ṣe kò ní jẹ́bi tí a máa rí mọ lórí àwọn ètò alọ́lọ́kan jọ̀kan fún tọjọ́ tòní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀ tẹ darapọ̀ wá lọ́jọ́ tòní, àkíyè pé ẹ ṣe tí ẹ darapọ̀ wá. Tó bá tún díndéédé aago márùn-ún ìdájí, ẹ jẹ́ kí a tún gbé sí ìkànnì ti Wells Radio 89.3 FM. Ẹni tí ó bá ti gbọ́ nípa ìkànnì yìí, ẹ jẹ́ ká rí pé a sọ fún wọn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìpolówó ọjà báyìí, òun náà ni agúnmọ̀wò. Ẹ gbé nǹkan tẹ́ ń tà wá, kẹ fi wá gbé tiwa lárugẹ. Káwa náà fi tiwa náà ká fi gbé tiyín lárugẹ. Ẹ sì rí pé èrè tabua báyìí, òun lè jẹ lórí ohun tí ẹ bá polówó ní ìkànnì yìí. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí, Evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí, Ayọ̀ Emmanuel Ojo, ní à ń dábẹ́rẹ́ pé ó ran Ayọ̀ lásùn. Ọ̀kọ̀ọ̀kan báyìí, òun náà ni oníkálukú wa. Láàjì ẹ pàdé wa tátúndì ní aago márùn-ún ìdájí. Ó dàárọ̀ ó ran ẹ̀ báyìí lásùn.